0: Nílé ṣùgbọ́n ọlọ́run ṣe bí ọba wá yà mí lẹ́nu ó gbọ́nà ara yà mí lẹ́nu ìgbà tó ń ta léyìn ó dàbí pé ayé ti tán fún mi fáwọn ọmọ mi ọlọ́run ṣáà dìde mo sunkún sọlọ́run ṣe bí ọba lọ́rùn ó dẹ̀ dìde ó yà mí lẹ́nu ọlọ́run ra ilé fún mi ní ọ̀nà tí mi ò lérò tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n tà á ìgbà tí wọ́n débẹ̀ wọ́n la ẹnu ọlọ́run ó fàyè gbà mí èmi tí mò ń gbé nínú yàrá kan mo tún wá dẹni tó tún ní ayálégbé lọ́dọ̀ ọlọ́run mustapha ìwọ ni màá sìn o ó ṣe o ó yà mí lẹ́nu o ó yà mí lẹ́nu o lórí àwọn ọmọ mi látìgbà tí mo ti mọ̀ ṣe bí ọba kò dojú tì mí ó ń gbọ̀nà ara yọ sí mi ọlọ́run ṣe bí ọba ó ṣe bàbá ẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ yìí o.
1: Sọ pé ìrànlọ́wọ́ lọ́tùlọ́sì níwájú lẹ́yìn dìde fún mi ọlọ́run mi mo nílò ìrànlọ́wọ́ ọ̀ràn ayé mi lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ in the name of Jesus. Àtàdúrà bá gbà ìyanu wọn ń ṣẹlẹ̀ gan àdúrà obìnrin yẹn gbà ọ̀dọ́kùnrin yìí lóòótọ́ ó lọ́gbọ́n business bọ̀ kò rówó àìmọye àwọn tó ní ọpọlọ àti business bọ̀ wọn àrówó sọwọ yóò bá dẹ̀ sọ pé owó lòwò tó o bá lówó o lè sòwò owó dẹ̀ fi ń sòwò tó o bá yáwó sòwò yẹn náà dá o but o lè fi wẹ́n tó lówó ẹ̀ ẹ̀ tó lówó ẹ̀ tó o bá ti tà á máa yí mọ́ tó o bá yáwó tó o bá ti tà gbèsè dé nìyẹn o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bàtí náà lọ́wọ́ ọlọ́run máa dé ẹ gbọ́ bóyá ṣe fún ọ̀sẹ̀ yìí.
2: Láàdì èmi náà lẹ́rìí ni o wá ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run apostoli ọlọ́run bàbá ṣe bí ọba torí pé ilẹ̀kùn ẹ̀rí tèmi náà ti ṣí báyìí mo dẹ̀ mọ̀ pé kò ní tì mọ́ lórúkọ Jésù ẹ̀rí mi lọ báyìí sà ní kọ́mpìn tí mò ń bá ṣiṣẹ́ kò ṣe Nigerian company so kéèyàn tó lè ṣiṣẹ́ ní under company yẹn èèyàn máa ra product kan so product wọn tó kéré jù ó bẹ̀rẹ̀ láti $800 ilé tó kéré jù so ìyẹn náà ṣáà sọ fún mi nígbà yẹn tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi ò lágbára ẹ̀ mo gbìyànjú títí mi ò lágbára ẹ̀ $40,000 ni mo kọ́kọ́ san nígbà yẹn so wọ́n ṣáà dà mí pé ok kí n máa san owó yẹn díẹ̀díẹ̀ tó máa fi pé owó product mi ò bá dẹ̀ sanwó yẹn kò sí bá ṣe fẹ́ open dollars account fún mi láti máa sanwó iṣẹ́ tí mo bá ṣe so kí n má fọ̀rọ̀ gùn ṣá gbogbo owó tí mo ṣàpadà san bíi $120,000 ò ní owó tí mo san ṣùgbọ́n ní ìyàlẹ́nu mi mo lálàá mo ṣáà máa ń gbàdúrà pé tò wọ́lọ́ ó rí pé nínú ìnira náà ni mo ti ń san ìdá mẹ́wàá mi tí mo san ọ̀rẹ́ má jẹun ìwọ ló mọ bó ṣe máa gba àkáǹtì fún mi o ìwọ ló mọ bó ṣe fẹ́ ràn mí lọ́wọ́ mi ò mọ bó ṣe fẹ́ ṣe ṣùgbọ́n ní ìyàlẹ́nu mi mo lálàá mo rí pé lójú àlá mi ẹni tó jẹ́ bíi office management ó pè mí ó dẹ̀ fún mi ní àkáǹtì mo lọ gbin ọ̀rọ̀ ni kí n fi password sí tí mo fẹ́ mo dẹ̀ rí bẹ́ẹ̀ lójú àlá yẹn so ìgbà tí màá yájú mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ pé tò ọlọ́run ṣe nítorí pé mo mọ̀ pé ó kéré nínú nǹkan tó lè ṣe fún ìyàlẹ́nu mi nígbà tí mo dé ọ́fíìsì níjọ Wednesday office management ti pè mí àti business partner mi pé ó yá ká máa bọ̀ pé ṣé fóònù mi wà ọmọ ní fóònù mi ti kú wọn ò ké pé tí n bá ti ṣáàjì kí n padà wá nígbà tó di àná Thursday sà mo ṣe ní pápá pè mí wá igi nìyẹn pé àwọn ní kí n ṣáàjì fóònù kíní kankan ṣé náà wà lórí fóònù báyìí mo ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ lọ́gìn àkáǹtì yẹn sórí fóònù mi dọ́là àkáǹtì mi ṣí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba ọlọ́run tí ò fi mí sílẹ̀ nígbà kankan ọlọ́run tí kì í dojú ti ni mo dúpẹ́ o.
1: Sọ́pọ̀ Olúwa èmi náà nílò owó sọpẹ́ mo mọ̀ owó ṣe sọpẹ́ mo mọ̀ ṣẹ́ṣe ọ̀rọ̀ èmi náà lọ́wọ́ mo fóònù ẹ̀ jẹun kó méjèèjì níta mo fóònù ẹ̀ sọpẹ́ Olúwa èmi náà nílò aláàtì mo nílò ìrànlọ́wọ́ ràn mí lọ́wọ́ kéèyàn dìde kó o ṣe ìrànṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ èmi náà lọ́wọ́ in the name of Jesus. Tó bá ṣèmi ni wọ́n ni.
3: mo je fight for them mo ma fi say di die leni loruko jesus oluwa de lo oh my god oluwa de lo oluwa de lo oluwa de lo onarella onarella onarella onarella onarella onarella onarella onarella and the name of jesus awata mura jerusalem ja mura o be ni e to fun yin number jerusalem leni to ba te kini o to ba ti mo wi pe iwo na nbo in to ba na ojo na to ba ti mo pe iwo na nbo kilo ma se ti sawote e to pe number won yen ki wona ti se kini o ti pe number yi ko register loruko jesu o ma ri anuba
4: amen
3: wa de se bi oba mo bless mo gbo eniyan to ngbo mi ni oruko oluwa oruko buku fun loruko jesu gbogbo eyin te ma ran se ran se lowo eyin te ma so seed yin te se da me wa yin iran lowo olorun o ye ko so kale wa
4: amen
3: wa ri owo olorun
4: amen
3: wa ri yanu e
4: amen
3: wa de se bi oba
4: amen
3: jesus oluwa wa ma gbagbe eyin te leyan la america te leyan ni toronto ni canada e ti so fun won on the 18 la ma pade lola ma fun yin ni address iwo to ba fe mo number to ma pe si join me ni facebook la le ipade asale akanse ni ago mejo nigeria time apostle doctor smo mustafa jp baba sebi oba mo ma fun yin number fa won eyan je register ka jo pade loruko jesus wa sebi oba awa ta lo jordan sare ko number sile 090 78 68 02 06 Ekeji 080 25 24 9280 Eketa 070 41 78 02 19 Wa da elohun wa de ba soro nipa Jordan odomo bere kan o sowo america lo ngbe o sowo momo re mo maru adura to roju lori e mo fi awon momo re sinu okokun je kan ri mole mo ma gbadura fun iwo na oro ya gbo loruko je o ma se bi oba wa rogo elo ben yori ileri se fun ben yori oko re jade ben yori wa se bi oba mo bless apere abo e mo ori bonu bu ejeje o ya gbagbara in the name of Jesus on last Sunday mo gbagbe o mu iyo ye ya pade to ba ti wonu church get miracle water ti ka jo gbadura adura lo ngba agbara oke gba loruko jesus wa ra anu gba wa de se bi oba jesus oluwa wa oju se nikan fi da loju bayi pe
5: eri koko le ri ko
6: bẹ́ẹ̀ni o ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣebí ọba international power line circuit kilomita 54 lagos ibadan expressway kúfù ọ̀pẹ bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì oróyàn tó bàbá ṣebí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtí yáyá máa bọ̀ fún tìparí oṣù karùn-ún friday may 22 ọdún yìí ìdájọ́ gbàdúrà gbà ní sí ayọ̀ kankan kété tá a bá ti wọnú àdúrà látago mẹ́fà ìdájọ́ ọjọ́ friday ó dago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì sátidé ká tó parí àkórí ìtòsí yìí la pè ní orí ìràpadà night of redemption ayá forúkọ tuntun pé ìwọ náà ò dẹ̀ ní wíwá kan náà mọ̀ lórúkọ jésù ó máa ní tẹsímúnì tó kọjá bẹ́ẹ̀ ìfàmì oróyàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé onípòtípò káàkiri. Bàbá àti màmá ṣe bí ọba olùgbàlejò nípàdé àjọ ìparí oṣù karùn-ún tó bá wá ìwọ náà máa ṣe bí ọba lórúkọ jésù àmì.
7: Ó ń kilẹ̀ ó ń milẹ̀ ó ń kilẹ̀ ó ń milẹ̀.
8: Ṣebí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
9: Splash 105.5 FM, The Integrity Station.
10: Quick, charge it 240.
11: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: So, aki kabo pada si tesiwaju ti futi adoroyin be se ndarapo pelu wa tesi ntele wa.
1: Yes sir.
0: E ja wa gbera bayi ka bere sini dabule tori bi pe arojo muso lokun pin pin bo ti uko mo temilade rogbo mo so laaro yi. E fo kan bale. O fe mu maga, o fe mu dele.
1: Ah.
0: Igba keji king be. King be nisin. So mo ba njiyan ni.
1: Ah ah.
0: Mo ba mi jiyan o. Wọ́n ní igbákejì ààrẹ ní ìgbà kan rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Alhaji Atiku Abubakar ló ti ṣe àpèjúwe ìgbésẹ̀ tí wọ́n gbé láti mú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Kaduna Nasir El-Rufai sí akàtà hámọ́ títí dàkókò yìí. Ó ní bí ìgbà tá a kàn mú òfin orílẹ̀-èdè Nàìjíríà tá a sì ń kó ìgbà tí bò ó bí ò ṣe tó àti bí ò ti yẹ. Láì ní ìgbìyànjú ìgbésẹ̀ tá a lè sọ wípé ó fìdí múlẹ̀ délẹ̀délẹ̀ rárá. Atiku tó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi sí òde ní àná òde yìí ọmọ Nàìjíríà ṣẹ̀ ń dé láti pàṣẹ ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ìyẹn senior special assistant on public communication Frank Shaibu. Wọ́n ní ó ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ ti Kaduna tí ò ní sí ìdúnàádúrà. Wọ́n ní ẹ̀yin náà ń tẹ̀lé ẹ wò ó. Wọ́n ní ẹ dákó ẹ̀tú El-Rufai lẹ̀ kó lè ṣe léyá ńlé o. Ẹ lè tú El-Rufai lẹ̀ kó lọ sọ́dún léyá kó tó dọdún léyá torí ọ̀pẹ̀ràn ọdún. Bàbá ọ̀pẹ̀ràn lóòótọ́ o. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ tí wọ́n fi mú El-Rufai sí àkàtà àhámọ́ yìí gẹ́gẹ́ bí èyí tí ó ń kọni lóminú tí ó sì ń domi tútù sinmi lọ́kàn tá a bá sọ̀rọ̀ nípa ìlànà ìṣèjọba àwarawa lábẹ́ bó ti tó àti bó ti yẹ. Ó ní dùgbẹ̀dùgbẹ̀ ọ̀rọ̀ òṣèlú ìgbésẹ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ìbọ̀wọ̀ fún ó ṣe pàtàkì láti ṣe àgbéránì rẹ̀ lábẹ́ bó ti tó àti bó ti ṣe yẹ. Igbákejì ààrẹ ní ìgbà kan rí tó tún jẹ́ ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC ó ń ṣe àpèjúwe rẹ̀ wípé bí El-Rufai sì ṣe ń bẹ ní àkàtà àhámọ́ títí dàkókò yìí ó ní gbogbo ẹgbogbo aluwala ológbò ọgbọ́n àti kó ẹran jẹ ni bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tí ò mọ gbẹ́ ká fẹ́ràn fẹ́ sẹ́nu kó sì déédé disfarahàn kẹ́ ẹ má wùrí mọ́ ń bẹ̀. Ó ní ọwọ́ òṣèlú ń bẹ ń bẹ o ọwọ́ òṣèlú ó ń bẹ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ìdí èyí ó ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ tó tó àti bó ti yẹ. Ẹ tú El-Rufai lẹ̀ kó tó dàsìkò ọdún léyá kó sì lè lọlé láti lọ sọdún. Torí àwa ọ̀pẹ̀ràn o. Wọ́n bẹ lè wọ̀sìn lé wọ́n ọ̀pẹ̀ràn ọdún o.
1: Tọ́ wọ́n ní nǹkan ti ń gbóná giri o nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress.
0: Gẹ́gẹ́
1: bí àwọn olùdíje dúpọ̀ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà ilẹ̀ yìí bí wọ́n ṣe ń tẹ̀síwájú láti mọ lọ́bì lọ́kòkó láti mọ wò pé àníṣẹ́ àwọn ó padà sílé o àwọn ó ṣe gbá àwọn ó tún díje gẹ́gẹ́ bí gbogbo wọn sì ti ń gbaradì láti mórílé ibi tí wọn ó ti ṣe ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún jákèjádò orílẹ̀-èdè yìí o. Wọ́n ní ìkáyàsókè òun náà ló sì tún wáyé o látara bí ẹgbẹ́ òṣèlú APC bí kò ṣe jọ̀wọ́ àwọn ìlànà eléyìí tí wọ́n lò fún ètò ìdìbò abẹ́nú náà ní àsìkò eléyìí tí kò sì tún tì jọ̀wọ́ orúkọ àwọn tí wọ́n ti ṣe àyẹ̀wò rẹ̀ eléyìí tọ́pọ̀lọpọ̀ wọn ò sì mọ̀ bóyá orúkọ àwọn wà ńbẹ̀ àbí kò sí orúkọ àwọn ńbẹ̀ o. Wọ́n ní eléyìí ńkọ́ náà ló sì ń jẹ́ kí gbogbo wọn mọ àkúkú mọ̀ bóyá dìbò bóyá ní dìbò. Wọ́n ní àwọn òṣìṣẹ́ tí yóò mójútó ètò ìdìbò ọ̀hún tí wọ́n fi ṣọwọ́ láti olú ilé ẹgbẹ́ ní ìlú Àbújá léyìí tí ó sì jẹ́ pé àwọn gangan ni wọ́n wà ní agbọ́nmi.
0: Ǹlẹ́
1: ètò ìdìbò abẹ́nú ọ̀hún jákèjádò orílẹ̀-èdè yìí náà ni wọ́n sọ wípé títí di àná o àwọn ò tí ì rí ìlànà à ń tẹ̀lé eléyìí táwọn ó lò láti fi ṣe ètò ìdìbò ọ̀hún o. Wọ́n ní wọn ò fáwọn ní àwọn ìlànà eléyìí tí wọ́n rí gbàjọ láti àwọn bí ìpínlẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí àwọn ẹni náà sọ̀rọ̀ láìsọ orúkọ wọn. Wọ́n ní olùdíje kan tínú tiẹ̀ bí òun gidi gan láti ìpínlẹ̀ Benue náà ni ó wá ń jẹ́ kó di mímọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò fún lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ lónìí ó ti yé àwọn ṣe rí gbogbo ohun tó ń wáyé yìí àwọn kan ni wọ́n wà ń díẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni ète òṣèlú sì ni ó ní ẹ̀yìn náà wò aago mẹ́rin ààbọ̀ ìrọ̀lẹ́ ló ti lù yìí lọ́jọ́ etí lọ́jọ́ Friday òun sì fẹ́ dìbò lọ́la ọjọ́ àbámẹ́ta síbẹ̀ òun ò tí ì mọ̀ bóyá wọ́n ti ní òun yege àbó òun ò yege òun ò tí ì mọ̀ bóyá orúkọ òun ti wà lára àwọn tí wọ́n ó dìbò fún ó ní gbogbo eléyìí ète òṣèlú ni o ó ní pàápàá jùlọ fún àwọn tí wọ́n ti wọ́gi lé orúkọ wọn ó ní òun sì ti gbọ́ wípé àwọn kan tí wọ́n ti ní pé wọ́n yege náà ni ó di àsìkò kan kó tó di wípé wọ́n fi orúkọ wọn lé àwọn tó wà lágbọ̀nmi ètò ìdìbò ọ̀hún lọ́wọ́ ó ní eléyìí náà ńkọ́ náà ló sì bẹ̀rẹ̀ sí ní kọ òun lóminú nígbàtí ẹgbẹ́ òṣèlú tó kùnà láti sọ àwọn ìlànà à ń tẹ̀lé láti sọ fún àwọn fún ètò ìdìbò ọ̀hún ó ní pé nígbàtí àwọn gba fọ́ọ̀mù wípé àwọn nífẹ̀ẹ́ láti díje du ipò yìí o ó ní ohun tí ó máa ń wáyé tẹ́lẹ̀ òun náà ni láti gba àwọn ètò ìlànà eléyìí tí wọ́n tẹ̀lé láti fi ṣe ètò ìdìbò abẹ́nú ọ̀hún o ó ní ní kété tó bá ti gba fọ́ọ̀mù yìí náà ni wọ́n ti fún ọ ní ìlànà yìí ó ní ṣùgbọ́n lásìkò yìí kò mọ̀ rí bẹ́ẹ̀ o ó ní ní àná náà ni ẹgbẹ́ òṣèlú APC ló sì kéde ọ̀ wípé ètò ìdìbò abẹ́nú ọ̀hún náà ni yóò sì wáyé ní òní eléyìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ó ní ṣùgbọ́n gbogbo eléyìí ńkọ́ náà ló wáyé látara bí àwọn kan bí wọ́n ti ṣe sọ wípé àníṣẹ́ àwọn ò ní gbà wípé kí àwọn ó panupọ̀ fi yan ẹni tí ó díje bí kò ṣe wípé kí olúkálùkù kí wọ́n lọ rèé dìbò ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe rí ìròyìn yìí ó pọ̀ ojú ìwé kẹrin àti ìkarùn-ún ìwé ìròyìn the nation náà ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún sì wà.
0: Ẹjẹ́ gbéra tán ká tún gbé sí apá àtọ̀dọ̀ yín kẹ́ ẹ tún gbẹnu sí i lápá bí ìyálóde òkè ìbàdàn oyè mi. Ẹyìn aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò ti gúúsù ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Sokoto South Senator Aminu Tambuwa ló ti ṣípayá rẹ̀ báyìí wípé àwọn olùdíje sí ipò ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè ti Nàìjíríà Peter Obi àti Rabiu Musa Kwakwazo bí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC wọ́n fẹ́ dán agbára wò ni wọ́n fẹ́ dán bí ayé ti nífẹ̀ẹ́ wọn tó wò wọ́n sì fẹ́ dán bí wọ́n ti ní gbòǹgbò ńlẹ̀ tó ní àkàtọ̀ kan ọmọ orílẹ̀-èdè ti Nàìjíríà. Wọ́n ní Tambuwa ó ṣe àlàyé wípé ìgbésẹ̀ tí Kwankwazo gbé hùn kìí ṣe wípé nǹkan kan ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú ti ADC àbí ìpínyà wà nínú ẹgbẹ́ òṣèlú ti ADC o rárá o sẹ́rí òbí àti Kwankwazo lọ́wọ́ yìí kìí ṣe ròyìn wípé wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti ADC lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti NDC lẹ́yìn tí wọ́n lo bíi oṣù mélòó kan nínú ilé. Àmọ́ o gómìnà tẹ́lẹ̀ náà ní ìpínlẹ̀ ti Sokoto ó sọ̀rọ̀ lásìkò ìgbà tó ń kópa lórí ètò kan tó jẹ́ ti móhùnmáwòrán lánàá ti ṣe ọjọ́ Jímà. Ó ní àǹfààní ń bẹ́ ò is a free word fẹ́nikẹ́ni láti gbé ìgbésẹ̀ tó bá wù ú ìfẹ́ ọkàn tara wọn iná sì ni ṣọ́ọ̀ṣì wọn ni kì í ṣe tẹnikẹ́ni láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti ADC lọ sínú ẹgbẹ́ òṣèlú ti NDC DC náà ló parí méjèèjì. Àmọ́ èmi ò nígbàgbọ́ wípé ìṣẹ̀lẹ̀ kankan àbí ìpínyà kankan àbí ògiri ẹgbẹ́ òṣèlú ti ADC ọ̀lànà ńlọ́fà tí wọ́n fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Èèyàn kan àwògbédéńgbé àwọn ará ògbómọ̀ṣọ́ ti ń wọlé sórí Facebook wa ẹ̀sìn wa dúpẹ́ ọmọ yín ń bẹ́ ń bí o ìkejì náà tẹ́ fẹ́ mú wálé òun náà wà ń bí o ẹ̀fọkàn balẹ̀. Ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti APC ní àpapọ̀ nílẹ̀ yìí Felix Mọ́ọ̀kà ó ti sọ yanyayanya báyìí wípé gómìnà sim tabani sim ó yàtọ̀ sí sim káàdì o simina lai fubara in la soro nek pare lowo lowo wipe oni adari o li se leader fo egbe oselu ni ipele ti rivers ah won yi fini joyawo di keyan ma le gbadie now moka eni to soro yi gege bi o ti se wi wipe afi igbimo amuseya nikan na lo ni agbara ati ase lati se amojuto gbogbo nto ba ni se pelu eto dibo ni inu egbe o ni ipinle to rivers gege bi agbenuso na tin se alaye lasiko gba to nkopa lori eto mohun maworan kan eyi to se alaye e oni a le feru te ba ngba won oro lawuye wuye to nsele lasiko yi oni igbara na la ma bura eh eni kan ebuse go ngba erun asiko oselu na lawa yi te ba ngbo ti gbogbo e se gudugudugudu lasiko asiko re season re na lawa yi nitori di eyi ko si ka ma gbo awon oro mi e ti o jo to ko si ka ma gbo awon oro mi ti o je ogbologbo oro tanyanya ama enti mo le so fun yin lowo yi olori na ni gomina gomina na si ni olori fun egbe oselu awon is the leader of the party killer wan wi killer wan so anyway is not a way ibi eya ba lo ti o ba ti koju bi afaimo koni re kan ga o
1: debi ti o re koto eje ka lo si ami eje ka lo si akata re Bola Ahmed Tinubu baba ti soro sita gbangba yanya o wipe se ri odun meji akoko sa elekeji eleyi ti ohun o se bolon ba ni kori be ohun na ni ohun o tun fi lo lati fi se ise karakara oni ise na ni ohun o gbajumo oni be si ni isejobo ohun ko koni teti nipa mimo to awon ona eleyi to nira sugbon o to se pataki lati mu atunto de ba orilede Nigeria papa julo nipa eto oro aje re ati lati le ba fi de ojo waju awon iran to nbo lati je wipe ojo waju won ko o nitumo be lo si duro re are na lo nsoro ye lasiko ti won fi oro wa lenu wo nibi apero kan eleyi ti won pe ni Africa CEO ni Kigali ni orilede Rwanda are Tinubu o je ko di mimo oni wipe awon ilana eleyi to nse atona fun isejobo ohun ohun na ni o je ilana to ni se pelu nini ipinu adari ti ma ni ipinu lati gbe igbese eleyi to nira sugbon o ti yo se anfani fun awon ara ilu oni awon se opolopo ise si oni awon mo o wipe opolopo ipenija na lo wa nbe oni sugbon ma je ka tanra wa ile aye o duro de enikankan mo aye lo ni be si ni baye se yi o ye ka ma ba won yi baye se lo ka wa na mo repeti ka mo joko soju kan baba se ntu ero wa pa ka mo nu tu inu wa ro oni be si ni ka mo bira wa lere wi pe awon ona wo loku eleyi to ye ka to oni iru ona be opolopo won ko o mo nira o si ma nsoro won ni pegba ti won tu bi are lere wi pe kini yo gbajumo wi pe looto lo ngbajumo sa elekeji eleyi to fe lo oni be ni ori tori wi pe awon ise ti ohun ti bere yi ohun fe ri daju wi pe ohun pari e o oni ilana to ohun ma nlo nipa ti isejobo ohun ohun na ni ni igbagbo ninu atuto oni ohun je olori kan to ma n gbe awon igbese eleyi to lagbara lati fun mu ayipada otun de ba isejoba oni eje ka so ohun ta se ni asiko ki a si se bo se ye ka se loruko awon eyan fun anfani awon eyan won ni bakan na ni are Tinubu o tun gbe leyin bo se yo owo asele ori epo eleyi ta mo si subsidy ati bi o se ri daju wi pe awon ilana oja agbaye nipa pasiparo owo o se gbogbo e ni oloju kan o se won ni isokan won wa papo o wa nse apejuwe igbese mejeji yi oni looto lohun mo wipe onira pupo pupo oni sugbon igbese ta gbodo mo gbe ni ta ba mo pe looto la fe dola orilede yi kuro la ninu didenu kole paapa julo eto oro aje re bo tun se wi o oni wipe ta ba tesi waju nipa ilana asele owo ori epo ti tele oni nse lo dabe ni wipe ati je aye awon omo ta ati bi ati je won maye oni tori wipe igbe aye ti o ni tumo ni igbe aye pa ndibo ni ki original fake ni oni eje awo ni gbogbo oja agbaye oni e wo bawa na se nse oni sugbon ta ba ni ka tesi waju pelu re be ni pa nfi owo sofo ni oni sugbon eleyi ti a ti se yi koni faaye sile fun awon ton fi eyin gbepo jade oni koni faaye sile fun awon ton yiwe oni igbese to lagbara gidigidi gan ni fun orilede Nigeria bakan na ni are Tinubu tun wa lo sori se ko iranti saaju ki atuto yi ko to wayo oni se be mo wipe opolopo awon ipile na ni won kin ri owo awon osu awon osise won san oni opolopo won rapala nle ni lati ri wipe won san owo osu oni ninu ipinle 16 ta ni 37 ninu won ni o le san owo osu awon osise oni bolowo na wa nlo oni sibe a n pese epo sibe a n ta epo a n gba owo epo a n gbe epo fun awon eyan a ni ebu ifopo eleyi to n sise eni e ma ja tanra wa abanika tesiwaju baun ko da nkan ti o da pupo ni lakotan o wa fi nira eleyi ta n la koja yi o wa fi we bi igba ti abi amo to ba n ro bi to ba fe bimo ni ile igbebi oni se mo wipe fun igba die ni fun igba die ni oni sugbon gba ta ba bimo na tan ayo nla anfani nla idunu nla olojo pipe ohun na ni yo si pada je fun obi omo na to awa lajere Nigeria o la se iledumare iwe iroyin the nation lo gbe ekunrere iroyin ohun baba ni o sise kara kara
0: olohun o je baba o sise
1: olohun o demi wa si olohun o je aye
0: maga jagbera ka pelowo aja

0: Òkú tó jà jùlọ tí òbí lè fún ọmọ ní ẹ̀kọ́ tó yè kooro. Ẹ̀yin òbí àti alágbàtọ́ tí ẹ̀ ń wa ilé ẹ̀kọ́ tó mùṣemúṣe rẹ̀ dá mùṣemúṣe láti fún àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ tó yè kooro. Ilé ẹ̀kọ́ Fruit of Love Schools ni ilé ẹ̀kọ́ tẹ́ ẹ ti ń pòǹgbẹ fún. Nílé ẹ̀kọ́ Fruit of Love Schools, àwọn olùkọ́ wa yanrantí àyíká tó dákẹ́ rọ́rọ́, ilégbèé fáwọn akẹ́kọ̀ọ́ tilé wọn jìn àti àwọn ohun èlò amẹ́kọ̀rọ̀rùn. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́ sípele JSS1. Ìdánwò ìgbaniwọlé yóò wáyé
1: ọjọ́ Sátidé, ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 àti ogúnjọ́ oṣù kẹfà ọdún 2026
0: nínú ọgbà ilé ẹ̀kọ́ wa tó wà ní plot 13 Oyenuga layout Adetokun bus stop Ologun Eru Ibadan. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá sórí 08127949681 08127949681 ní ilé ẹ̀kọ́ Fruit of Love Schools, ẹ̀kọ́ tó yè kooro fáwọn akẹ́kọ̀ọ́ wa ló jẹ́ wá lógún.
2: Across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.

0: fou, reste fou.
1: Ma fou, reste fou.
0: Pelu Hero Hunter Bike Kickstart Alloy, tout ce qui a cessé.
1: On t'y va, il a un iso, ou a t'y a soumo.
0: Regina,
1: non, ou dieu.
0: Voilà, yesi.
1: Quand c'est Walori et Rogi,
0: 0800-800-0080.
2: Et mi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bag lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si o ya espelli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli na di salary o ya lopin gbianju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí a jẹ́ pé kọ́kọ́ sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjì ìyá àdínì gbogbo
7: splash
6: àmínàt adétun badman smartphala ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀ gbádùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínàt adétun badmus kaikai o ma seregede
8: even in Nigeria, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DStv.
9: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí splash 105.5 FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
10: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà.
0: Ná owó díẹ̀.
1: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí. 0800 800 8080.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà èdùkọ̀, àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

Ọdọọdún ilé-iṣẹ́ Omega Travels pẹ̀lú àjọṣepọ̀ Globetrotting Travels. Bí àkànṣe ètò ilé yá Kalẹ́pà 2026 kalẹ̀ nílùú Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ àjọ máa jayé yẹn nílùú Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyá May 29 ni bàálù wa máa gbéra lọ sílùú Qatar. Five Star Hotel a máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Qatari Village, City Tours, síbi tí ròyìn ò tó àpójúbà. Ọjọ́ márùn-ún nílùú Qatar láti catch fun with your family. Kàn sí ilé-iṣẹ́ Omega Travels tó wà ní third floor, Lister Building, Ring Road, Ìbàdàn, tàbí Globetrotting Travels tó wà ní South Plaza, Wema Road, Olúyọlé Estate, Ìbàdàn. Telephone numbers àti WhatsApp wa ni 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.

0: State Affairs with Edmond Obilo is live.
1: Flash FM 105.5.
2: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
3: Ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà jọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù méjì. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: so ọmọ Nigeria ẹyin ẹ jẹ́ kí n kí àwọn comrade káàbọ̀ sórí ètò yìí. Comrade Bukumi Ọláìyá ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Mo kí àwọn èèyàn wa nílé a kú ìsinmi òpin
0: ọ̀sẹ̀. Ẹ súnmọ́ máìkì ń dáadáa. Mo kí
1: àwọn ènìyàn wa nílé a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ọlọ́run ò bá wa ṣe o.
0: Àmì.
1: Gbogbo èyí tó sì wà nílẹ̀ yìí Olúwa bá wa yanjú ẹ̀.
0: Àmì. Èwo ló wà nílẹ̀ tó lọ́wọ́ bá yanjú ẹ̀.
1: Gbogbo rògbòdìyàn àǹjí wọn gbé ń bí àǹjí wọn gbé lọ́hùn náà ni.
0: Ó ga. Ọlọ́run ó máa fi sú ẹ̀ sọ wa. Yóò sì gbà wá nínú gbogbo rògbòdìyàn náà. Ó wà nù nǹkan tá a sọ lórí ètò lónìí nígbà tá a sì kò bá tó ta bá débẹ̀. Ẹ̀yin comrade tí wọ́n jẹ́ alūkkóró fún ẹgbẹ́ òṣèlú SDP comrade Adébáyọ̀ Ọlátúndé ẹ káàbọ̀ sórí ètò yìí.
2: Ẹ kú lé gbogbo ara ilé.
0: Sálàáfíà lẹwà.
2: Àlàáfíà ni ẹ kú lé atọ́kùn. Ẹ kú mo ti ti bi iṣẹ́ jẹ́ rán mi ń jẹjọ́ dé.
0: A rí pẹ́ lọ ṣe Congress ẹgbẹ́ òṣèlú yín lábò ìbò lẹ́lẹ́ ti ṣe ná.
2: Bauchi.
0: Bauchi ẹjẹ́ àti bẹ̀m̀bẹ̀rẹ̀. Tí àwọn ẹgbẹ́ òṣèlú bá fẹ́ ṣe National Congress Abuja ni ẹ mọ̀ ọ́ lò. Kí ló tẹ̀yìn fi lọ lo Bauchi?
2: Ṣé mo
0: látọ̀dọ̀ ọ̀dọ́ Bala Muhammed Kọ́nù.
2: Bẹ́ẹ̀ni. Ṣé mo látọ̀dọ̀ ngba ṣèyí gbé tiẹ̀ wà Ìbàdàn yóò ni ẹnìkan ò mu lọ́wọ́ sí. Nínú òfin kò sí ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú kankan tí ò ti lè ṣe Congress ẹ̀.
0: Ibo ni headquarter ẹgbẹ́ SDP wa.
2: Abuja.
0: So ṣe bí headquarter ní sì máa ń gbàlejò National Congress lọ́pọ̀lọpọ̀ ọgbà.
2: Ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú òfin.
0: Ẹ mọ̀ pé ìdí tí ṣèyí fi gbé tiẹ̀ wá torí pé ngbà táwọn kinní ò ṣe tiwọn àwọn ogun ti wike Abuja wọn lò ṣe mọ̀ bẹ́ẹ̀. Torí èdè ògbélẹ̀yọ̀ tí ń bẹ láàrin gómìnà àti wike ló fi mọ̀ pé òun ò lè rí lẹ̀mú Lábújá wike ò ní gbà ìdí nù tí wọn ò fi lè rí Abuja lò ta ni ò fẹ́ gbà fẹ́yìn tẹ́yìn ò fi lò Abuja.
2: Àwọn alágbára tán wà ní díẹ̀ náà ni.
0: Àwọn wo lágbára tó wà ní díẹ̀.
2: Ká mọ́ fọwọ́ bo anything. So Yorùbá ní ṣàkàjà pàrà báyìí láàsín tọ́.
0: Gbangba làṣà àtọ̀rọ̀ Ìbàdàn lójú pé ìkọ́ni lẹ́nu.
2: So gbogbo ọ̀nà ni àwọn adarí wa san láti jẹ́ kán secure location tó dáa ní Abuja tí ààrẹ ò fún wa ní orí ọ̀fẹ́. Wọ́n tún wo àwọn ní àbáyé state gbogbo ẹ̀ bí wọ́n ṣe ń gbégbèsẹ̀ ni wọ́n ń blọ́ọ̀kì ẹ̀ ṣùgbọ́n torí wípé alálùbáríkà Bala Muhammed tí àwọn ò pé àwọn ò ní lọ kìí ṣe dandan ni kéèyàn náà lọ ibi tí gbogbo èrò bá ń lọ. Táwọn dúró ti wọn àwọn náà pé ẹ̀yin náà wá perform franchise yín bí ẹ mọ̀ bọ̀ àwọn náà wá fún wa lórí ọ̀fẹ́ Bauchi la ṣe lo Tafawa Balewa Stadium ní Bauchi. Ilé tó yẹ pé èyí tí wọ́n wá gbé tí wọ́n gbìyànjú àti ṣe tán rí pé gbogbori pé kí confession yẹn má ba ṣe é ṣe ni. At the end of the day tán wá tiẹ̀ padà rí pé ó ṣe é ṣe wọ́n tún ẹ̀tọ́ wọn lọ tún ti ọ̀pá bọ́ọ̀lù. So pé a ní àfẹ́ ṣé kẹ́ ẹ ṣáàkì ẹ̀ jáde kẹ́ ẹ kojú wa. So wọ́n sì wà lórí ẹ̀ náà báyìí.
0: Wọ́n sì wà lórí ẹ̀ náà báyìí.
2: Wọ́n wà lórí ẹ̀.
0: So ó túmọ̀ sí pé ṣé ẹ lè fi gbogbo ẹnu sọ wípé ààrẹ ni ò fẹ́ jẹ́ kẹ́ ẹ lóbẹ̀ àbí wọ́n lo instrument ìjọba láti mọ̀ sọ pé àkóso ayé àwọn kan ti búkú bẹ̀ àbí kí ni ẹ sọ fún yíngbà tẹ sọ pé ẹ fẹ́ gbà kí ni ẹ sọ.
2: Bí ó ṣe jẹ́ náà nù ọgbọ́n ni àwọn ni oníkálukú mọ́ ń dà ẹ lè mọ́ ṣe mí báyìí ní ìsìnjẹ́ sì mọ́ bá mi rẹ́rìn.
0: Mo fọ́ lọ́n sọ yín.
2: Àti màá
0: sì mọ́ láìsàṣẹ́ ni bá ní dánù.
2: Tí ó jẹ́ pé èmi àti yóò máa jọ dámọ̀ràn dáadáa tó jẹ́ pé èyí dẹ́tẹ̀ tí mo sọ pé ìrọ̀ mọ́ jogba bẹ̀wọ̀n. Presently báyìí ẹni tí a ti suspend nínú ẹgbẹ́ national chairman wa ex national chairman wa nítorí àwọn ẹ̀sùn kan pàápàá jùlọ ẹ̀sùn ìkówójẹ ẹgbẹ́. So a kọ́kọ́ suspend wọn later ẹgbẹ́ padà expel wọn.
0: Kí ló kọ ẹ̀.
2: Alhaji Shehu Musa Gabam. So ìgbà tí wọ́n wá rí pé eventually pé a rí congress padà sí convention yẹn ṣe tí wọ́n fẹ́ ká ṣe ṣe ni wọ́n tún lọ tún sọ pé àwọn ni kí INEC tún upload gẹ́gẹ́ bí national chairman ẹgbẹ́. So pé àwọn ni kí INEC
0: INEC wá upload wọn.
2: INEC
0: Ṣáínẹ́kì upload wọn.
2: Ebe mi mo fi ọbẹ̀ mo ní ose nkan o ni se n si yọ kúrò o upload wọn. But ibi tí mo sọ fáwọn kan ni wípé gbogbo wa kan la mọ̀ wípé àwọn kéèsì kan wà tí ó yẹ gbogbo wa gan-an even kéèyàn mọ̀ jí amòfin téèyàn mọ̀ wípé kò mú yes ninu
0: tawa ni national chairman egbe yin bayi
2: professor Sadiq
0: kini
2: Gombe
0: Sadiq Gombe ah kilo te fi yo Musa Gaban
2: o da bi pe oro ti at least yo ke ma soro odun yin ti gbogbo ori afefe de ti gbe ni
0: ta fi yo
2: ni idi ta fi yo ni pe mo ti sona ni bi pe a ri awon kudie kudie
0: ti won se ba nko
2: ti o ba
0: ko gba pe yo ti o ba gba pe yo
2: nko mo ti bi o se ni gba mo so ni bere pe
0: mo ti mo pe egbe yin ti pin meji nu
2: a pin meji mo so ni bere pe nigba ti won ri awon kudie kudie yen egbe fun won ni suspension pe akun ti awon nikan ati national youth leader ati awon kan won to bi merin so awon neck wa joko pe okay kilo na bayo won wa pe won oya pe won fun suspension pe ke ti e fi ye ba kan fi wa di esun ti won fi kan yin na won wa gbe committee kale pe okay oya eyin igbimo yin ni ke lo se wa di esun ti won so pe o se eni ti won fe sun kan ko ti jebi on ti gbadan ba to find the guilty won de fun won letter pe oya e wa salaye e wa bitanu so ninu awon merin awon meji wa won wa salaye in ti won mo nbe bo se je won de yanju oro won but the national chairman Alhaji Seyi Murtala Gaban won wa ati the national youth leader won yoju won pe won lekin ni ekeje keta leyin e awon neck joko wi pe a sa le je ki ile wa ni ofifo awon panupo won yan professor Sadiq Gombe gege bi acting national chairman so leyin e lati igba yen won happy won se gangan won se so titi a fi wa se pe te na won wule to fe pari tele titi na fi wa pari le ti a se se convention mi ti a fe se towards the convention pelu backing eni ti gbogbo awa na mo pe awon nu because deyin o ba niyan leyin ko ni mo gba won igbese kan se ni nigbati processing national convention lo lowo bi Saturday ni national convention bi Wednesday la kan ri ti won yogule pelu opolopo soja ati opolopo olopa tan wa take over tan la fe take over ile egbe so pelu gbogbo eyan lati mo je ki convention ta fe sin yen ko sese sugbon pelu gbogbo e Olorun bada ji o sese a se a successful national convention and presidential primary ni May 9 iyen Saturday ijejo ti o lo e ele ti o je ki n lori ofe ni ati wa ni ibi leyin e la ti o wi pe a pelu en to n gbe irugbese bayi awon ta wa gun fe gbe ni gbese jele to din gba toro yen sele won kowe si ICPC won kowe si EFCC won kowe si Nigerian Police ten de so pe nkan bayi bayi lo sele o yi owo bayi o se ikankan nu won won gbe kita egbe na wule wa ti gbe gbese bayi ati arin won ni court of ni court bayi ni ojo say Tuesday abojo Monday yi
0: after convention
2: won ti foju ba ile ejo
0: okay.
2: So ile ejo pada gba oniduwo won
0: okay.
2: So won de tin ni ki gbejo ko ma lo but glory awa ni egbe opin si meji wi pe
0: owo egbe ti pin meji ngba te ti nigun kan te ti yen kan ko te ti fe lo mi egbe ti pin meji
2: egbe opin meji
0: si gbe ayin lo court awon no si lo gbe opin
2: agbe eyan kan soso lo court
0: ta lo ton
2: Alhaji
0: so ko ni leyan ni ko ni leyan ti e ko ni lawon ti e
2: iyen ko le gbe pin meji
0: o de ja file en be yin o si so so gbe PR e ni so pe gbe pin meji e ni gba akiyin e ku gbianju e ku ko le da ngba toro ti wa n court ni le soro po lori e tori pe ile ejo mo gbegbese to ba to atele to ba ye iyan be
2: iyan ma binu iyan mo fe ni mo fe ka yan nana o ejo wa n court wi pe 636 million ti Alhaji Seyi Murtala Gaban ti egbe so wi pe an wa po wa ni owo won pe kan da pada
0: iyan lo wa n court
2: o lo wa n court
0: ke so ro po si ni national chairman abi
2: wo reba ke je ba n ko si ni be igbagbe ti besu yun lati gbo lati odun to lo ibi ti backup kan ti fe wa ba se ri pe won ti n gbegbe se yen lori gbogbo egbe iyan nikan ni won le je iyan ni emi na se n ro oga wa the new INEC chairman oga wa amupitan pe kan gbianju awon na lo ko ti won family won yato se pe enikan yen won si bo kan ka won na pe ma kuro lo yin office yi o tan ba kuro nbe tan kini won mo so npa adile kini won mo so npa eyan won ke eyan ma je ki won lo ohun bi omo rogun so imoran mi for ganu
0: e se mo dupe thank you very much ni ori Facebook awon eyan tin wo wa nbe Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan lawon eyan fun wo wa lori Facebook lori TikTok at Mr. Dobwe Aladitu in lawon eyan fun wo wa nbe Coca 2234 up Prophet Abe ati bebe lo in lawon ten wa live lori TikTok Oluwa Busayomi ati bebe lo mori gbogbo yin e ma sawusi e drop comment e like e share e ma repost e be se se be kundusi fun gbogbo yin o lati ori Facebook mori comment olowo to lope temi tope babo olore Minnesota nu baye ban jaye ti gba ban je gba nkan oni se mi yin won ni good morning Mr. Dobwe thank you so much se wale lele ni abi kini mo wo wala Salim won ni good morning for us Splash FM family thank you so much Akim Olalekan won ni mo kiyin e ku eto Mr. Dobwe it won't be easy for honorable to come on here when he have nothing to show when having nothing to show to electorate you can't blame him we only blame those have cleared up message to pass iyun arin oye mi dada sugbon ibere won yemi nti e won ni who is in charge of PDP now? Is it one of the factions being decimated now or what? It's really okay, what is really going on now? Okay, asawon ke PDP igun meji lo wa, igun wiki ati igun minister wiki ati igun gomina Seyi Makinde igun meji to wa nu. Sugbon awon gomina Seyi Makinde ti lo si APM won ti o won si se unity rally egbo e wa wo video kan lori Facebook ti mo fe play fun yin ibi ti gomina ti declare interest wi pe awon ni presidential candidate fun egbe APM sugbon ni unity ni o laarin APM ati PDP bo ti je pe awon wike mo n bo wa salaye gbogbo e ngba n ba ti oju oja de bosun ja sare polowo na Kevin ba n gbe video si ori Facebook ibi ti gomina ti declare pe awon ni I hereby declare my presidential candidacy ba n gbe si ori Facebook ati awon video lori sirisi to sele nbi unity mega rally to waye ni gbangan mopo ba n gbe si ori Facebook Splash FM 105.5 Ibadan hello ma wo nbe bi mo se fe polowo oja ma ba n gbe video ni sisentele ati graphics se yi for president ati bi to ti declare interest ati orisirisi awon video ta se ni bi mega rally yen ma gbe orisirisi gbogbo e lori Facebook Splash FM 105.5 Ibadan mo n pada bo lati oju oja enle nbe won e ku kale
3: Splash FM 105.5.
4: Here you go, dear.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Milo!
8: Iyẹbi ọrẹ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashpot 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot Iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti cashier? Mo ti cashier.
7: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
9: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
10: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
11: SELARIE salary.
10: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lókun ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
12: TURNERIC turmeric.
10: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
13: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
14: With Messi, you go for goal here. Oh my goodness!
15: Running it for Silko.
14: Here's Mbappe! Oh my word!
15: Alvaro Pereira hit by James! Oh, what a goal!
14: One of the greats!
16: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
17: Watch the FA Cup final, Chelsea versus Manchester City, live only for Super Sport on Top Go TV on Saturday, May 16 by 4 p.m. Reconnect today. Go TV. Love it.
18: Country people.

0: improved on the chicken cube for great chicken taste and aroma.
1: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlù. Ayò àti fèrè. Nípa pé eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Leandro Trossard, a tapped in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
2: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀ jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀. Pẹ̀lú àtìlẹyìn UFIT Fly

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-L-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Flash FM 105.5.

0: so e kaabo pada lati oju ode abi ri nkan bayi eyin eyin te wa lori TikTok awa na n fati wa nbi eyin na ma fati yin lori Facebook e ma comment ati si odo ko le pada bayi so yin ara ile ka sare gba ipe mi lo kan kan ara ile na se iroyin lori oro tin be nle 0 bosun 0706949 3000 0706949 3000 tawo 0701447 5770 0701447 5770 in the duo ko ti awon eyan pe si e le mo comment in Facebook na ba awon eyan se npe o a si pada kata ye ba yo hello o mu yesi
1: opo lo ni o ni da da po e ma bi na
0: o mo so wo yin
1: ni jo be olorun lo kada ra lo ni
0: to
1: ni jo ti se yi ba gide ti ki aye won bi awon kan wa sori awon arefe ikanni kaaki ojo mo egbe APC awon kore APC ye wa wa nbe to fe dije fun candidate o wa so awon oro kan jo na o da ogbo opolopo awon ta da seto yen asadu apokunrin yen po
0: okay
1: tori pe nu keyin lo se lo so pon oro o ni o se je pe nigba ti awon lo ile egbe awon leni kan wa na mu pe ohun jade faare ẹni yẹn bi léèrè pé ṣé kò sí wàhálà bá ó ní kí ní jẹ́ pé kò sí wàhálà ó ní téèyàn bá sọ fún òun láàárọ̀ yìí pé èyí bó ṣe jáde ààrẹ òun pé kò mi ẹgbẹ́ àwọn lọ́yọ̀ stéètì ó ní òun sọ fún òun kò tún dànù ó ní rísì ni pé ó ní àwọn dà sí candidate báwọn ó ti gómìnà gan fíìmù ń dàrú lọ.
0: a sì débi ọ̀rọ̀ wọn o ẹ mẹ́ẹ̀ tí mo sọ̀rọ̀ wọn báyìí a sì lọ bẹ̀.
1: bẹ́ẹ̀ni ó ní ẹni tó wá jáde fún ààrẹ yìí ó ń ṣe bóun ló dìbì tó dìlífà fún àwọn ní
0: 2023
1: ó ló ń tàn wá sókò ń jáde ẹ ti mọ̀ pé gbòdì bàjẹ́ ó ní àwọn àwàsọ fún wa pé kò sí wàhálà kankan tí ẹ kéré ó ní kẹ́ni kan bá sọ bẹ́ẹ̀ wọ́n á rí i pé eléyìí olóṣèlú ni ó ní àwọn tó intaviu rẹ̀ ìjọ yẹn wípé irú irú ti gómìnà nípínlẹ̀ ọ̀yọ́
0: yìí
1: irú ẹjọ́ jẹ́ kándíyèsí ń bò mí ìtọ́jẹ́ bí irú àkọọ́dù yẹn ilẹ̀ rí ti pẹ̀lú dísẹ̀lẹ̀ nínú ẹgbẹ́ yín ọlọ́ ẹ̀fọ́ lè já bàálù àwọn dànù oníṣòwò oníkálùkù ọlọmọ sí ṣe ni oníṣẹ́ má jọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti báwọn lági bínú ó ní wọ́n ti tì náà bọ̀
0: ó. oní tó wá pé nítẹ́ fẹ́ẹ́ ṣe fún ọ̀làgídínú ó ní wọ́n ti tì náà bọ̀ ó. Alájọ Láyínká mo rí yín ní orí TikTok ojú òní tìyín bàbá Olúṣọlá Adépọ̀jù bàbá Ṣúgà Kéènì lórí WhatsApp mo rí mẹ́sẹ̀jì yín náà ní ìdààmú 0706949 3000 tàbí 0701447 5770 in ni àwọn èèyàn fi ń pè ta ló wà lójú òpó yìí. Hello. Hello. Ẹ ti wọlé orúkọ yín.
2: Orúkọ tèmi ni Comrade Ibrahim Taofeek látàrí ilé ni mo ní Àbàdàn.
0: Ó yẹ ẹ dá sí i.
2: Mo ní iṣẹ́ rí gbogbo rògbòdìyàn tó ń lọ lórí ọ̀rọ̀ ààrẹ tẹni ká dá sí. Gọ́vnà Ṣèyí Mákindé àwọn náà fẹ́ wá orúkọ ni pé wọ́n fẹ́ wá mọ́ ètò ti wà lẹ̀ tẹ́lẹ̀ torí ta bá ní káwọ̀ tí ẹ̀ bá fẹ́ dìbò ààrẹ tó fẹ́ wọlé kò ní jẹ́ ìsìn ni ó ṣẹ̀ wá kéde pé òun fẹ́ jáde fún ààrẹ yóò ti kéde yóò ti jẹ́ kó èèyàn mọ̀ wípé òun fẹ́ ṣe ààrẹ. So lórí ọ̀rọ̀ ti ẹgbẹ́ PDP tẹ̀ní a ti rí pé ẹgbẹ́ PDP kò sí nǹkan tí wọ́n lè fà wá mọ́ ní ọ̀yọ́ yìí. So òun ló jẹ́ kí gómìnà tún wò wípé káwọn wá ẹgbẹ́ míì láti fi lè dìbò bóyá àwọn ò tún rí nǹkan mú ní ọdún tí ó ń bọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa ni mo fẹ́ rọ̀rùn wọ́n jẹ́ ká mọ ihun tá à ń ṣe tọ́láwọn adarí wa àwọn olóṣèlú wa àwọn ọmọ tá à ń ṣe ṣùgbọ́n àwa mẹ̀rún ọ̀wá ká mọ ohun tá à ń ṣe ká má dìbò torí pé wọ́n fẹ́ fún wa ní nǹkan tí ò tó nǹkan. Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹgbẹ́ ètò.
0: Tẹ bá fẹ́ pín ìbò 5 million láàrin Ṣèyí àti Tinubu bó lẹ ṣe pín.
2: Màá pín 2.5 torí Ṣèyí ló lọ́yọ̀ọ́ lónìí.
0: Ní South West tí mò ń sọ kì í sọ̀yọ́ o South West.
2: Tó bá yẹ South West màá pín ní bóyá 3.5 fún Tinubu 1.5 fún Ṣèyí.
0: Ọ̀dà ẹ̀sìn mo dúpẹ́ thank you so much. Ó túmọ̀ sí pé Ṣèyí ó bá bùjẹ́ o Ṣèyí ó ba ìbò jẹ́ o gbọ́ báwọn èèyàn ṣe ń ṣe fọmísàn ni 1.5 3.5 kábíyèsí lẹ́dùnmáre. Hello.
3: ina kwana
0: ina geji ama ta ni wallahi
3: kwana biufa
0: yo eh timba
3: samu boka ji o
0: timba fe so pe timba e mo gbo timba fe so pe o tojo meta bo ni se so la usa
3: e ko ba ka se kwana biu
0: ko ba ka je kwana biu
3: kwana biu
0: to ko ba ka je kwana biu
3: kwana
0: biu kile yo fi wa da mi lu e so pe la pia abi bo le se so
3: ni
0: dawo ese mo dupe ese eh eni ti won pe wole ni isin awon ni Mrs. Assis Morufat lati di kan ara awon eyan ti an tele mi wa lati bi mo ti lo se si wesi in la won te ngbon o mu yesi oju oni ti Assis Morufat lati di kan eh ni damo thank you so much eh ta lo wa loju opo yi hello Bosun bo wa nisi soro bosun bayi. Hello.
4: Hello Gawa.
0: Alaba koi.
4: Bẹni Olorun ni Joba je.
0: Ami.
4: Oruko mi ni Alaba latoju Olori Akedemi.
0: Eseun.
4: Eri. E ko kola.
0: Ewe lo kola seko.
4: Awon na fe bi ni oruko yen gomina wa pinle Oyo. E ma pe ta ba wu ati ku nisin wo ma ni olutije.
0: Syria contestant.
4: To ye oruko yen gangan na lo wu awon na. Eyan ba tan wa be eyan ba tan re won o le ta wa. Ta lo mo won. Ka joko ara won je pin Oyo iwon bo owo ti Olorun ni ki won ri ka bi ba wa tun pin Oyo se. Ko se to mo won kankan o ga fa awon na kan fe bi loruko ni. Ta won won fe si Tinubu. Awon atiku gan won se ti. Elo wa lara ti won won fe bi loruko ni ana fe lo ma je pe oludije. Eyi Makinde are gba ko ti ye yo dije ni fe ma je. Ewe baba ni lati olomi.
0: O da se won fe ko wonu po fe pe former presidential candidate of APM in 2027 general election. Abi ti won so ye o ti wonu CV na nu. Eh hello ta lo wa nbi?
5: Hello.
0: O ko yin?
5: Si evangelist ni won soro.
0: Jeri lati bo.
5: Àwọn méjèèjì náà ṣe dáadáa.
0: Ṣùgbọ́n
5: kí ṣe yìí kóun náà láàn bí Tinubu ṣe gómìnà Lẹ́kọ̀ọ́ tó ṣe dáadáa tó dẹ̀ wá tó mẹ́sòrò tó láàn tó fi di president kí ṣe yìí náà ṣe bẹ́ẹ̀ òun náà ṣe dáadáa bọ̀ kó lè win Tinubu ní sèyí o èmi ò rò bẹ́ẹ̀ àfitọ́lọ̀ ń bá ní bẹ́ẹ̀ ni it is well.
0: Amen. Ẹ ṣe o ẹ sọ àdúgbò bí tẹ́ ẹ ti ń pè wá ẹ kà sọ pé lady evangelist ni àmọ́ bí tẹ́ ẹ ti pè ó dá. Ẹyin mo n bọ ọrọ ti pọ tẹyin ọsọ hello ta ló wà lójú òpó
6: yìí.
0: O kọ yín àti ibi tẹ ti ń pè wá.
6: Bọ́lá lorúkọ mi láti Báṣọ̀run.
0: Bàbá ẹ dá sétò
6: yìí. Ẹ má gbèsè yìí Mákindé àti Bàbá Bọ́lá Ahmed Tinubu ṣègbè ara wọn kò dọ́ra wọn.
0: Kábíyèsí.
6: Ó kéré gan. Ó kéré gan. Tẹ bá wo nǹkan tó ṣẹlẹ̀ sí ni Amosu fẹ́ ṣe ní Ogun State bí 8 years ago lẹ́yìn ìgbà tó fẹ́ parí gómìnà tó lọ sí ẹgbẹ́ onípákí tó fa owó èèyàn kan sókè. Àwọn èèyàn ò ṣọ̀dẹ̀ náà from the start pé òṣìṣẹ́ yìí ò sọ pé káwọn gbogbo nǹkan tó bá ń ṣe ní ká máa tẹ̀lé ẹ kò lè wọlé kò lè win on your state gan. So sell him to just go and sit down.
0: Lè sọ bẹ́ẹ̀ fún gómìnà.
6: Wọ́n jọba PDP jẹ́ ni. Wọ́n filẹ̀ PDP tó gbé ẹ wọlé ẹ ti jọba jẹ́. Wọ́n lọ sẹ́nu APM. So because you are the one that convened it, wọ́n sọ pé ìwọ ni presidential candidate. Who is Èyí Mákindé?
0: Is the governor for your state? Is the executive governor for your state?
6: Òun náà ni. Tọ́wọ́n àti Fáṣọlá gan bá compete, Fáṣọlá beat hands down.
0: Fáṣọlá former governor Lẹ́kọ̀ọ́.
6: Bẹ́ẹ̀ ni Babájídé Fáṣọlá. Ìbùsọ̀ Wọlú. So ko so fun jari ko ma ma waste are.
0: Oda, e se adupe.
6: O na so we e na ni boya ni 2037 or 2040.
0: Oda, ni damu. Ah, ni damu. Thank you so much. Di en fi pele ka di en le, ka le bo si bi nkan mi. Eh, hello.
7: Hello, Shaye Kasan.
0: O ko yin ati bi te tin pe wa. Àwọn APC ti en dago bele ti en lo fa wahala ti en lo protest ni ile egbe tori wipe oro egbe oselu APC korun ni o ti bere si ni doyi kole bayo loni ode gangan ni won so wipe awon APC o si primary election eyin ti e ba je omo egbe oselu APC kini sele nu egbe yin gan nigbati enikan post video nipa sele tin sele pe ani se won fe lu owo agbara lati gbe awon consensus candidate lawon yan lori awon alu si n pado pe lawon o fe consensus se e ja seto dibo ni enikan wa post n pa re pe abe ri nkan awon yan lo mo ti lo fi ehonu han ni ile egbe APC yi te mo ti lo ba nkan je nbe enikan so je mo egbe oselu PDP ba comment omo egbe APM to ti DP n bayi ni ipinle Oyo lo ba comment pe e ti ri nkan kan ajatun kanta gbarin e mo japani e ni lojutu oro ara yin sa le so pe eyin isi aye lo fe mu APC abi ki la pe in tin sele ti gbogbo e ti o ti e fi wa lojutu mo to je pe o mo ti wa fojupo ti en da gbogbo e ti en da si rofu o ya Kevin ba n gbe video si ori Facebook ba n gbe video si ori Facebook je ka awon ara le ki won wo n to sele nle egbe oselu PDP o jo n pe jo Thursday ti se yi Makinde n se rally mega unity mega rally gangan asiko gangan la won APC n da wahala le awon kan se iko mo jade eyin fe mo pomo ti lojo kankan na abe ri ko wa coincidental the same day enikan ko si ori Facebook pe gomina koja ni waju ile egbe APC lasiko gba na o si ri ti awon eyan dago bele o wa wind down o wa yoju e wa mi pe ah shame on you o kan ba ti e lo ni pe eyin kan se yin pe awon eyan wa bere si ni fi egbe APC iseleya wipe ki lade bo le se wa jasi bite jasi se ise la so ko down lara yin ni abi ki la le pe bo la se sapoju e enikan wa ni te ba nba lo bayi be se se 2019 te lule ninu eto oselu ti e lanfani ati lowo mu in le tun se ni 2023 te tun lule te lanfani ati lowo pe te ba tun ba lo bayi ni 2027 e tun lule o APM o si wole egbe elege yo wole mo yin lo in ti enikan winu lori Facebook o ye ba n so video Kevin ni ori Facebook je ka won ara le owo bi awon eyan se n fi ehonu han ni ile egbe oselu APC ti won so pe awon ogba awon ofe awon ofarama awon ogba mo fe gbeyanju ati play die fa awon eyan ti en be lori Facebook na awon te wa lori radio ki won lanfani ati gbo oya eyan ara le egbo die ninu ifehonu to sele ni ile egbe APC loke ado lojo Thursday te ban fi we loni soro tan so eyin tetike gbo da mo gbo primary la fe Loyo state ti o a fe sara fa o primary la fe Loyo state ti o a fe consensus o e mo gbo nti so labenu sugbo da rin kan ti won pariwo le nikan lori iyin o le mi o fe laudu abi ti mo so oye in fe laudu abalabe sugbo eyin te ba wa lori Facebook e ti ri tori pe nti an pariwo le lori lasiko gba na o jo npe won gbe enu gan debe lasiko yen ta won leto abo wa ro kiri yika awon aralu wa nle ni ki omi o se lu ti gbode bayi 2027 o ti ndabi film ka bi se le dumare e je tun gbe yanju ati play e fun yin nibi ti enikan lara awon eyan ti nbe to ti soro o nfi ehonu oro yen kala o si nji o mo yin wi pe e je sayere awon kan ni mo nbe keyin o to debe
8: Hey, don't, I'm a cannibal, I'm a cannibal.
0: torí wípé wọn tún ti fẹ́ mọ sọ̀rọ̀ bí èpè lábẹ́nú èmi ò sì ní fẹ́ jẹ́ képè ò dáyé lórí rédíò àbí tí mò ń soyè ìfẹ́kẹ́ ẹ̀ka gbọ́ bí eléyìí jẹ́. Wọ́n ní kí wọ́n mọ̀ dá wàhálà lẹ̀ wàhálà ni wọ́n fẹ́ dálẹ̀ primary làwọn fẹ́ fídíò yẹn pọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wò lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn ṣùgbọ́n ká má bàa dá ẹ̀yìn tó ṣe pé rédíò lẹ̀ ń gbọ́ lágara ni mo ṣe ní kí n play díẹ̀ fẹ́yìn náà ẹ̀yìn tẹ̀wà lórí Facebook ẹ̀ rí dáadáa ẹ̀ ló mọ̀ wo gbogbo ẹ̀ lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn wọ́n ní primary la fẹ́ ẹ mọ̀ dá wàhálà lẹ̀ primary la fẹ́ nkankan. Àti bẹ́ẹ̀ lọ comrade Bùkúnmi Ọláìyà ojú wo lẹ fi wo nǹkan ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP APC nípínlẹ̀ Ọ̀yọ́.
8: Nǹkan tó máa ń da ẹgbẹ́ rú kò jù báyìí náà lọ. Nígbà tí rògbòdìyàn tó wà nínú ẹgbẹ́ APC Lọ́yọ̀ State yìí ó ti bẹ̀rẹ̀ ẹ ti fẹ́ ṣe díẹ̀ sí náà tí ń lọ bí oṣù mélòó kan báyìí tó dẹ̀ ti fọná sójú. Torí pé ẹni tí wọ́n wò tẹ́lẹ̀ láti bí ọdún.
0: Ẹ sọ̀rọ̀ sókè dáadáa.
8: Ok mo ní rògbòdìyàn tó ṣẹlẹ̀ báyìí nínú ẹgbẹ́ APC. Ó ti fẹ́ lọ bí oṣù mélòó kan báyìí. Nítorí ẹni tó dàbíi pé wọ́n ń wò tẹ́lẹ̀ kò fẹ́ ìjọmọ́ lójijì ni ọ̀rọ̀ ti ń change. Ṣùgbọ́n tábà wò dáadáa nǹkan tó rí léyìn pẹ̀lú nǹkan tẹ́ tó tún ṣẹlẹ̀ yìí àwọn tó lọ sí ilé ẹgbẹ́ láti lọ fẹ̀hónú hàn. Wọ́n sọ lọ́rọ̀ wọn pé àwọn fẹ́ primary àwọn ò fẹ́ consensus. So nǹkan tí wọ́n ń fight fún náà ni pé kì í ṣe ní kẹ́ favour tiwa tàbí kẹ́ favour ẹlòmíràn ẹ fi wá lẹ̀ kájọ lọ ṣe primary. A dẹ̀ rí pé lẹ́nujẹ́ mẹ́ta là ń gbọ́ pé consensus ni ẹnìkan ni consensus mú ìyẹn senator Sarafadeen ara àfẹ́ consensus ẹjẹ́ kó jẹ́ primary. Àwọn tó dìbò gba ticket fún kúkú pọ̀ kúkú bí ṣe láàrin Adélábù àti Sàràfà nìkan. So now èmi wò pé ó yẹ kí àwọn APC kí wọ́n kò yẹ kí irú nǹkan ẹ máa ṣe lásìkò yìí. Àsìkò tẹ́ fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹni tó wà níbẹ̀ fine ẹ ti trial ní ẹ̀mejì ẹ ti lulẹ̀ na opportunity ni pé ẹni yẹn ti ṣe tiẹ̀ ó ti fẹ́ máa lọ òun kọ́ ló máa contest mọ́ at least bóyá ẹni tó fi sílẹ̀ fẹ́ contest pẹ̀lú àwọn nǹkan tó ti ṣe kò sáà ṣòun ló ṣe ó ti fún yín ní little at least playing ground láti lè fa ẹni tó wà credible sílẹ̀ tó náà lè match. Táàmù yẹn náà lẹ wá ní yù tẹ wá ń jà tẹ wá ń lọ síbi tẹ wá ń lọ sọ́hun mo wò pé tó yẹ kí wọ́n lọ land because èyí Mákindé tí wọ́n bá fà yìí ó mọ alliance ṣe dáadáa. Ara nǹkan tí èyí Mákindé gùdù sí náà ni pé kì í underrate opposition party kì í dẹ̀ mind láti lọ bá wọn little party láti promise wọn ní nǹkan láti join wọn. Ẹ lè ẹ́fà nǹkan tí mo land tó yàtọ̀ lára ti Ṣèyí Mákindé náà nìyẹn. No matter how even kí wọ́n ní crisis there is a way they are managing their crisis. But kò ń ṣe party tó fẹ́ take over ló yẹ kó máa ní crisis tí wọ́n níyẹn. Because ẹ̀yin tẹ fẹ́ take over tẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ yàn ọwọ́ ẹnìyẹn ni nǹkan wà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ sùpọ̀ ẹ̀yin ló yẹ kí ẹ dúró tán ẹ̀yin ló yẹ kẹ́ ẹ wà lọ́yọ̀ kan torí ẹni tẹ fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ ẹ̀ nǹkan ọwọ́ ẹ̀ ni nǹkan wà òun ní little hedge jù yín lọ ṣùgbọ́n ẹ̀yin gan lẹ́wà destabilize. Mo gbọ́ dẹ̀ pé recently sí àárọ̀ ẹ̀kọ́ ni mo gbọ́ tí president sọ wípé kí òun advise àwọn party chairman pé kí wọ́n máa àwọn leaders pé kí wọ́n máa impose something like a form of advice. Èmi ó rọ̀ wọ́n ibi tí àti pé ẹni tó bá jẹ́ wípé ó dá lójú why tí ẹ̀ ní lọ primary. Tí nǹkan bá dáni lójú tó dẹ̀ ní ènìyàn tó dẹ̀ táwọn ẹgbẹ́ dẹ̀ gba tiẹ̀ o ye ki eru primary o ma ba eni yen lati lo ki lo de te gbe o fi ma so pe ke ma se primary ke nikan na office le se bi oni bi won se nse nu egbo ni bi won se para won so mo se campaign fun ra won ki lo de ye kon ka lu ko lo test power ko test popularity because tikini ba de letter ki se awon nikan lo ma affect now eni to nsoro ninu kan ninu protest yen ni awon waja to ba n kon o le doro ja o le doro yo adayo be o le doro wahala
0: won pada n ju nkan be
8: won he pada ju nkan eni ti o se yo gbaragba nbe eyi to ta ni new york state security gan la moju to ba tun di oro gba gbos na awon ti nkan kan wa lori won gan ko ni faragba nbe so mo woye pe this thing ko o do on ti o ye ka gbo ni lasiko ti won struggle lati gba ijoba o to bi ko ta ma se bayi lo bala ba se bala bala yi ta ma se lo bayi mo se lo yi afaimo kan mo tun lule again
0: afaimo kan mo tun lule again eh komre la tunde adebayo kile rotin lori gbogbo rogbodiyan tin sele segbe apc npinle oyo
9: emi kan ri pe ko je tuntun papa julo ninu egbe apc tori mi pe ele electoral rules reform to wa lo je ki eleyi kan dabi en pe o lagbara gan won karama se ki en ni 2023 iru e na sele ngbati o de ti e ti se e mu mi won se ko eru won lo se wogo ninu egbe mi sugbon tori pe ko ni si ori ofe eru e mo bayi bi pe tan ba ti mu mi once you fail in your primary you fail woefully o le lo si bi kankan mo bi pe okay
0: o fe dj sugbo le support olude mi
9: o le support olude mi
0: o le se kankan mo de sese yo fi sawada nu
9: bo se an ko ya to se pe mo si ni gbagbo pe o ko mi ni tiger ti ba se lo o lo je ki wahala yen a po gan
0: lero yi
9: tori bi pe ko so alternative so mu mi bayi o ti gbe lenu so wahala yin a po gan so ti so apc won e se mo ni internal crisis be yen papa bi o ba ti di akoko ati mu omo oye bayi oju je mi kan fi wo ni pe nigeria a wa ni kin da oju oro si kile ti o je pe ninu orile ninu ofin presently bayi ati ni 21 registered party je bo awon ti o lopo lo nikan inu egbe mejeji na nikan ni wa ni ta de ni pe won to lo ni won to lo la se a le gbe oju ka wo pe o da ibo tun ni atun le eyan wo ka wa eyan ka koko ti e mo ro egbe ka fi le se pe kan mo so ra won pe awa omo ile de nigeria awa omo ipinle oyo ka wa eyan ka o go ke kini ati mo se bo eni kini personality eni ka tele ko ba je ko ba je egbe ICPC lo wa ka niru egbe nba wa so sugbon tori pe gbogbo wa ibi ti a mo lo ni pe egbe kan ati egbe kan pe egbe meji no wa APC PDP to si je pe won o pada fi mo fopolo wa won mo ti se ba se fi sere yi na ni e wa ti igba ti won tin se sibe titi de isin won si ti ri mo n wo kini kan lori social media oloye bayo adelabu tense e fipo le gege bi minister lana won wa ni national secretariat won won lo ri national chairman ti mo ta ri foka won mejeji ti en jo soro won ri this press kan ni bi some weeks ago won ni se e wa ro pe didin le mi na ni se in wa lo fipo minister le je pe mo ti ba are so wi pe mo ma fe se
0: governor
9: ẹnì kan náà tó ní à ṣe wá rò pé sẹ́nitọ́ sọ̀rọ̀ ṣé ibi tó dún lè dé ó lè sọ pé ní ìsìn mo fẹ́ ṣe gọ́vnọ̀ wọn wà fún ọmọ wọn wà jọ sí senate nínú òfin tuntun ṣe gọ́vnọ̀ ló sọ pé ó fẹ́ ṣe tó bá ti rí gọ́vnọ̀ gbà ó ṣe nǹkan kan nu.
0: tó ní ṣe pẹ̀lú bò ṣùgbọ́n wá lè fún appointment
9: o. tó ní ṣe pẹ̀lú bò ó wá lè jẹ́ appointment o so ó ń kálukú wọn in ìlànà gbangba làṣáta bó ti jẹ́ wípé nàìjíríà láwà àwọn tí à ń sọ̀rọ̀ yìí ṣe primary lẹ́fẹ́ ibi te ma fe ko wo si
0: ni o wo si
9: e ni o wo si e ja ku nbe
0: o ya Kevin ba ngbe awon video to ni se pelu ore APC ba ngbe ti Senator Fatai Buhari oro tawon na so nipa oro primary or no primary ba ngbe sori Facebook amara le o mo gbo a fe polowo oja eyin tejo me gbe osilu APC ni gboro aye oni ni according to information to wa in disposal wa gẹgẹ bi timetable ti gbe jade latodo awon APC won lo ni won mo se primary election for House of Reps so eyin te wa ladugbo mo si be lowo awon eyan ti jọ gbe APC ka gbe lo boy won lagun mokanla so this is about after 12 so ti be lo to ladugbo yin saye e ti bere primary election for APC ladugbo yin kini situation report telepo wa wole sori eto te fun ani update pe okay ladugbo njo babile bye bye o an se primary lowo fun House of Rep bye lo se nlo bye ni nkan de duo nkankan a fe gbo update latenu eyan ara le sugo ba se polowo ojai Kevin ba n play orisirisi video to ni se pelu protest awon APC oro ti Fatai Buhari so atorisirisi awon nkan bi se n fa ja tan duke omi mara won ba n play gugu lori Facebook an pada bo en lembe hun e ku kale
10: Flash FM 105.5.
11: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
12: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbọ̀nlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
13: Bọ́bọ́ nìyẹn bá dájú ayẹyẹ tó lógo sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ̀ irú ẹ̀ lẹ́yìn èèyàn bíi 1,000 ni ó jókòó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half us. Gbogbo fàájì lẹ́mọ wo nu mò máa wòrán pẹ̀lú free wifi icing room mo wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà àyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ́ bá lérò tó wà yàmì àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ cctv àyè gbọ́kọ̀sí tó tẹ́rẹ̀rẹ́ àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì gbogbo tẹ́ fẹ́ lójú kan ló wà torí a tún ní best rock universal enterprises níbi tẹ́ ti lè má sọ̀ náwó yín àti glam by miss k tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ Solam Event Center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ annex 2 block 7 Aláàfin avenue Olúyọ̀lé estate extension Ìbàdàn 0803-807-4093 Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
12: ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè ní pápá eré ìdárayá. Tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o, ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
14: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
12: Ní ìhà kejì, àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
14: Dembélé!
12: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn UFIT Fly àti Party Affairs Renters.

0: Ọ̀tọ̀ ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ ọ̀dà gbangbala ṣátàlẹ̀ ń gbọ́ lórí ìkànnì Splash 105.5 FM. Ẹ̀yìn lára àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò, òun náà ni ká máa dá sí àwọn ọ̀rọ̀ tó bá kù díẹ̀ káàtó láwùjọ, torí wípé radio is to educate, ká entertain, ká sì tún inform. Education ẹbẹ̀ ojúṣe wa ni láti máa jẹ́ òye wa pé ọ̀nà téèyàn bá dúó tọlọ́hún ó dà kó sùkà kọrin kan pé ṣé béèyàn ò bá ti lè gbọ̀nẹ̀ burú láyé ń bí o ṣé kò ní ìjẹun àbí ṣé kò ní ìrọwọ́ mu. Àwọn ọmọbìnrin láyè ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe wípé rọ́ọ̀sì nìyẹn ṣe é kí, ṣùgbọ́n tá a bá gba ọmọbìnrin tó náà jẹ́ ọ̀dọ́ la ń gba bí irú wọn láti wá bọ́n sọ̀rọ̀ tí wọ́n sì gbọ́ lẹ́nu rẹ̀, wọn ò lè mọ̀ wípé káwọn ọmọ ṣe rọ́ọ̀sì kí wọ́n mọ ṣe wúkọ́p gẹ̀ẹ́sì, kò pé àwọn àti àwọn ọmọkùnrin tí ń ṣe yahoo káàkiri àdúgbò kò pé wọn nígbà tí bá ń gbọ́ lẹ́nu ọ̀dọ́ akẹgbẹ́ wọn bá ń dákọ̀ rẹ fún gbogbo àgbáyé.
1: Ẹ káàárọ̀ sá, orúkọ mi ni Olómidé Fatia.
0: Àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ báyìí wọ́n ń bẹ tó ṣe pé rọ́ọ̀sì ni ẹ̀ ń ṣe káàkiri tí wọ́n ń ṣe rọ́ọ̀sì gẹ̀ tí ó ṣe pé wọ́n mọ̀ gbé wọn káàkiri tí wọ́n mọ̀ fẹ́ àwọn yahoo boys ọ̀pọ̀lọpọ̀ wọn ni ẹ̀ sì máa padà lò ìròyìn tó gbé lánàá pé kinní kan three virgin girls court in yahoo boys house nkankan. Bó ló ṣe lè bá ń bá àwọn ọ̀dọ́bìnrin sọ̀rọ̀ wípé kò dìgbà téèyàn bá tó ṣe rọ́ọ̀sì kí tiẹ̀ ò tó lè dáa.
1: Okay, ẹ ṣe gan sá, mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí àwọn major courses tí àwọn pípé máa ń give tó fi máa jẹ́ kán lọ sí irú lifestyle báyẹn. Poverty náà ni first one tí mo sọ dẹ̀ máa ń darúkọ.
0: Iṣẹ́ àtòsí
1: pé à ń jẹun o. Tí wọ́n ti dàgbà. Kò lè ní àwọn parents àwọn ilé afọ́ láti rán wọn lọ sí school. Kò táwọn bá fẹ́ jẹun gan bí káwọn kiri lọ. Kò sí basic.
0: Ṣé billionaire làwọn òbí tiẹ̀ ni?
1: Kí lẹ sọ sá?
0: Ṣé billionaire làwọn òbí tiẹ̀?
1: Not at all, sá. Bá comfortable náà ṣe.
0: Kò lè bá ń gbé wọn débẹ̀ ni o. Páwọn òbí tiẹ̀ ní èsì billionaire o.
1: So mi rẹ sọ major factor tó máa ń fà náà ni poverty. A dẹ̀ lè sọ pé kò kí n ṣe a realistic factor. Bọ̀kúnyìn ò ní pé kí wọ́n wá mú other vices bíi prostitution àti internet fraud bí kan wá focus lè lórí. Tó ń bá lọ sí school, tó ń bá pick up vocational skill kan àti bá kò ṣe gbé náà lè afọ́ láti ran
0: ìrànwọ́ nínú university. Even vocation ń bẹ tó ṣe pé ilé ẹ̀kọ́ tí wọ́n máa ti kọ̀yàn sí ọwọ́ ìjọba àpapọ̀ tí mélòó lè ti sọ́dọ̀ ọ̀fẹ́ tó bá fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ tí wọ́n ti lọ kọ́ sí ọwọ́ ọ̀fẹ́ wọn ò lọ bẹ̀ tí wọ́n sì kọ́ sí ọwọ́ tí wọ́n bá fẹ́ ìyún ò ní ìdí kẹ́sẹ̀ mọ́ tó káwọn òbí àwọn ò ló lọ bí wọ́n sì fẹ́ lọ polytechnic àbí university tó bá jẹ́ tìjọba àpapọ̀ wọ́n lè gbowó nẹ́fọ̀ndì ìyún wọn wà ńbẹ̀ kí ló tún kù.
1: Bẹ́ẹ̀ni sọ pé major cause náà ni poverty, then wẹ́yẹ sọ pé kò kí n ṣe excuse fún wọn láti rẹ̀wù lifestyle báyẹn torí àwọn vocational schools ti wà for free in the country. Then second factor tí mo dárúkọ ni peer pressure.
0: Àwọn irú àwọn tí ń bá rìn.
1: Àti nǹkan tó ń trend lórí social media these days. Tẹ bá lọ sí Instagram, Twitter, TikTok, ibi tí most teens and youths in Nigeria ibi tí wọ́n ti active dey lórí. Irú lifestyle táwọn pípù yẹn tán practice. Tí wọ́n lavish lifestyle. Tá fẹ́ wà realistic kò kí n ṣe from a legal source of income.
0: Náà ti ń rówó tí ẹ ti máa tẹwó bìsàbìsà. Torí ìgbà tí àṣírí hospopi ò tí ì tú ẹnìkan kan mọ̀ pé kanna jẹ́ gbọ́n internet fraudster ní hospopi ṣùgbọ́n gbà táṣírí ẹ̀ padà tú ó ti wà lẹ́wọ̀n báyìí nílùú Èbó. Mo ń gbọ́.
1: So torí mú irú lifestyle tí wọ́n rí online yẹn tí wọ́n fẹ́ copy. O mọ ibi tó ń kọ́ bọ̀ mọ ibi tó ń tẹsẹ̀ bọ̀ tó ti rírò owó báyẹn. Mo torí pé wọ́n náà fẹ́
0: na owó. Wọ́n sàn ná bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì.
1: Wọ́n náà fẹ́ máa ra Chanel bag, fẹ́ máa ra Gucci bag every weekend bí àwọn girls yẹn. So peer pressure àti lavish lifestyle táwọn èèyàn tán expose lórí internet ni àwọn major factor tó ń jẹ́ kí àwọn èèyàn máa bọ́ sínú lifestyle bíi prostitution àti internet fraud. But bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, kò kí ṣe kí tí gbogbo èèyàn tí wọ́n bá ní very rich parents àwọn òbí tèmi ó ṣáà kì í ṣe billionaire. So tóbi yorùbá kì í ṣe billionaire tó kì í ṣe millionaire. Iye ò ní pé kò má ní legal means to make money.
0: O le fọkàn lóye studies
1: bẹẹni sa kò easy náà lóòótọ́ but ó sì better ju kíyàn máa involve ara yẹn nínú àwọn situations báyẹn.
0: Máa ṣe kéèkì fáwọn èèyàn.
1: Àwọn lọ ṣe kéèkì, àwọn hairdresser, àwọn tailor. Any skill, vocational skill tó bá lè mú ọwọ́ ẹ̀ lé torí tó bá sọ pé ó wá from a very very rich background. Tó sì lè afford lavish lifestyle. Tó ń rí lórí internet. Kò ṣe bó ṣe mọ̀. Kò dẹ̀ má kó bá ara yẹn, kò dẹ̀ má kó bá àwọn òbí ẹ̀ nù.
0: Náà bá ń bá àwọn ọmọ kéékèèké tí máa ń sáré fò síwájú gíláàsì mọ́tò tí wọ́n máa ń nu gíláàsì. Àwọn ọmọ tí ò lọ sùkú àtọ̀ sùkú mò ń sọ ọmọ kan mú láti bẹ́ẹ̀ ni o. Àwọn ọmọ tí ò máa ń kiri abọ́ kí. Àwọn ọmọ àwọn ẹ̀yà kan bẹ́ẹ̀ tó ṣe pé àwọn ọmọ ṣe bá bí ala aziri abo káta àwọn àlìmọ́jìrì ṣùgbọ́n kò gbajúgbajà ń bí o. Ṣùgbọ́n àpapọ̀ àbò míì náà. Ṣùgbọ́n ó máa rí àwọn ọmọ kéékèèké tí wọ́n máa fò mọ́yàn lọ́rùn. Bó bá ń bá àwọn ọmọ kéékèèké tí ò lọ sùkú sọ̀rọ̀ pé bo won se le se ti mo fi pada suku out of school children
1: sherry iru environment ati background ti yan ba ni lo ma determine iru nkan ba yen ko kin sha won ye kin yen ni ma mu mole ti ma ni kan ma lo si school won bi won to wa le nko
0: o ya
1: oro mi lo le be so sa won awon mo ye o dagba 6 7 8 9 lo egba teni kan opo mi ba igan ko si street dem awon ba do test ni awon yen loju titi so mi kan le mo won 6 year wa bi 7 year kan ki so ko okay clean ti wo lo si school oye ko te ni da mi lo 20 year won den era to fe gba lowo bi lo ma fe gba to ma ni kin ba temi lo so awon obi ni ma ro bi ki won jo ki ma ko ma so awon yi di new sans to public new sans non consists to justice to draw sin yen ko awon e ma bo si waju titi awon to la won ma for window to ma pressure yin pe ke jo ke fa awon lowo awon obi won ni ma ro ko si bi yan se le fi owo gba education se gbe ni century ta wa yi awon mo 6 7 ton ba ti se le afford last loss university basic education primary and secondary ki won jo ki won endeavor la si ran awon mo yen lo
0: tan ba le lo university ke de won lo primary and secondary
1: basic education ni yen primary and secondary then after that even if you cannot afford to go to university immediately o le learn skills digital skills tech skills aye ti wa digitalize gan ko de gba to ba ton ko e dress abi ko cake gan you can use your phone lati make owo then wa de ko won yejo wa fi ran university at the end of the book come constitute users oju titi ni omo kekeke 5 6 7 year old ko shin ko gidi ko den se image to da fun state and the country at
0: now koko ba n ba won baba soro pe kan fowo so wopo lati ran won mo won lo lewe to ran won baba kan be tan wa responsible wa ba n ba won iya na soro pe e wa dakun nibi to ba ti wa di kan ran gida te ri wi pe baba o wa responsible teri wipe baba ti so ride kan ranjangbon eyin iya na e da kan modi ogbele e ma fi oro aye awon yin tafala eyin na e gbe nigbawo e ma wo ke baba yin lo so baba yin ku ti baba gugu aye e ma fi ile fun baba won e da kun eyin iya e gbaruku ti awon omo yin ke ri pe won ni eto eko gidi ba nbe latodo baba ko ba npa latodo iya
1: ki olo baba te ti bere yen mi ro pe ni century pe nobody wa to tun da decision life awon won si odo baba so si dade ba si pe ko ma lo school won no ni lo tori pe kini awon meji no jo ba omo yen na ti parents ko ba wa responsible ki second person yen take up the responsibility o le ma easy lo to three baba na lo ma take up major responsibility ninu ile o ti baba si ni ohun o fe responsible ki ya na moju to ile aye awon omo e ti aye omo yen ba da lo ni se baba ni ko lo ma fun lowo ni
0: ani o koko ba n ba baba so pe ko na wa responsible ba n ro eyan ebe la bo si ka
1: e mi so pe yogi she excuse
0: ani o ba n ro baba emi musa emi sala to kun etu ni ba sa so ku ba si ni o ba n se ba n ro awon baba se ba n be awon baba pe ki en jo ki en wa responsible kan fowo so wopo oya
1: oya mo ro awon baba ki won jo ki won fowo so wopo pelu ijoba lati je ki ran ri pe awon omo won ni access to basic education gbogbo awon ton di governor ton di president so ni ton ba lo si school bo si mo se fe de be awon kan de ma argue pe ko need kiyan to lo school kiyan to sorire awon kan ma ton lo school ton dey were very successful in their businesses but that educational touch will always be there, it's always be different even to ba je ordinary bricklayer or plumber ni yan se teni e ba ni basic education to ni educational background e ma riru packaging to ma fun business e to fi ma yato si stack illiterate to wa in that business so bo ro awon baba ki won jo ki won je ki awon won lo si ile eko fun ojo ola won to da
0: oda o si mo dupe abe ri nkan bayi eh ba won si ni mada ko awon enikan lati ile okere won ni kin fun oluwo oko owo oko to si bi e to le fapo eya ni oke se wo gba mo bi mi o abi ti won so ye won ni to nse ipinu awon dun si lati ilu ebo won ni kin fun oluwo won ni kin mada ko awon ba n sadua fun
1: mo dupe lo won go se se go ni so
0: ati minnesota netizen ati minnesota minnesota ni usa sadua fun
1: olo won ya ma roke lagbara olohun
0: ami
1: awon tin na ma wulo fun yin
0: ami ami abere adu awon malako we to nkan owo tin na ma roke won ma wulo fun yin ka po wa la ba fun lowo nisin awo sadu ati le o fe faya abi ti mo so ye god bless you sir thank you so much we are very grateful oju oni ti o ki lo poko ele kan si
1: olomide fatia
0: god bless you eh ma dawonu bo se nba awon ma kekeke soro olohun di won gbo o eh ati bo se nba awon obi na soro lagbara olohun o mo ri ere gidi nbe o mo ri ta awon yo mo yi pada si rere inu ri o si ma do torite ba n gbegbese re ti o ba ri ayipada re o mo n je ko reyan sugbon teyan ba ra ayipada re inu yin o mo do yo mo abi jinja abi ti mo so yan han iwo woko ti en fun won ni se jinja ni o tun je o tun pada wa njo mi o tun ni di osu o tun ni di ori osugbon yi o to bi ka awon mo yin o ya re bo se n fe olohun o si gbadura re god bless you fatia olomide thank you so much o se mo dupe a ma soro send the answer si mi whatsapp won ti tewo si o suga ja loni eh mabo comrade Olatunde Adebayo now eyin ti ejo megbo si lu APC ni gboro aye e dakun e pe wa wole bo ni nkan se nlo ninu eto dibo abenu ti en se lowo lowo bayi ninu egbo si lu APC bo ni primary election yin se nlo tori pe ati ni pe awon kokan won ti nduwole bi igba te eyan gba fọlọhun won ni ka gba fọlọrun ni simi ai gba fọlọrun bi listen awon kan tin gba fọlọrun nigba ti won tin ri handwriting laro ogiri wi pe bi kini ise nlo yi ah awon ti an fe lo consensus ona ti an gbe igba ti lagbara po temi won wa ko mo won tin juwo le sugbon won kun o juwo le won ni anise awon ojo tatande le ni pamari ni lawon o se in tawon o si se nanu eyin bu wa ni o se wa je aje pe ki olohun eledua koko wa mo se ngba na edakun eyin ti e wa ni di primary election te je abi onwoye abi ladugbo abon megbe apc te sa mo bi nkan se nlo nipa abo abele tin lo lowo lowo bayi bayi ninu egbe osilu apc e le pe wa ke fun wa ni update 0870 6949 3000 0706949 3000 tabi 0701447 5770 0701447 5770 ini odu opo te fi le pe awole hello
2: hello
0: yes sir o ko yin ati bi te tin pe
2: my name is Adeleni Adegbeka
0: lati
2: Ibadan
0: Southwest Ward 1.
2: Ward 1.
0: Oh yeah.
2: One of the leaders and elders in that ward.
0: Okay. Okay.
2: So I was outside. We have INEC with us and there's no any pollution. All the normal documents were not passed. They don't

0: rédíò ẹ tún wà lẹ́gbẹ̀ẹ́ rédíò rédíò ń pariwo ṣe rí nǹkan báyìí ọmọ nàìjíríà bá ń pè bọ̀sùn wákọ́ bá ń pè ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ ẹ bá ń kó wa rè kẹ́ ẹ wí fún wa lọ kábíyèsí lẹ́dùnmáre. Hello.
1: Ìgbàdọ̀wé.
0: Ó mú yẹ̀ sí kọ́ yìí.
1: Ó wù mí kí n ṣe farabalẹ̀. Kẹ́ ẹ fi gbọ́ àwọn ní local government yẹn dáadáa ká tó dá sí. Màá ara mi ní ṣe gàlè. Lọ́jẹ̀ ń pè.
0: Oya.
1: Mr. Adọ́gbọ̀wé.
0: Yes, sir.
1: So ti gbọ́ ìtàn ìjàpá àtajárí. Ajá. Ìjàpá. Atẹ́kù. Ìjàpá wà lọ́jọ́ kan. Wọ́n sọ pé ẹ fún pa àwọn ẹranko jẹ o. Tọ́wọ́ ní òsè bí tòun. Ajá wa fẹ́ kọjá wájú ẹ̀kọ́. Ajá wa wò pé kí ló ń fẹ́ ṣe ìjàpá wa lò wọ́n ràn lọ.
0: Ó mú yẹ̀sì. Ẹ ti sọ pé ẹlẹ́ fẹ́ gbọ́rọ̀ látẹnu àwọn ará àdúgbò dáadáa. Ẹja ò bóyá. Ẹ pọ̀ sí. Ẹ mọ̀ kúrò ń bẹ̀ o. Ẹ mọ̀ kúrò ń bẹ̀ o. Hello.
2: Hello, èmi ni o W.
0: O kọ yín.
2: Dàpọ̀ ló ń pè. Dàpọ̀.
0: Látoríta.
2: Látoríta.
0: Ṣé ọmọ ẹgbẹ́ APC ni? Ṣé ọmọ ẹgbẹ́ APC ni?
2: Mi ò kí ṣe olóṣèlú ṣùgbọ́n mo ní sympathy fún APC.
0: Ok.
2: Mo ti pè ńgbà tẹ ẹ ṣètò bẹ kú wọlé.
0: Nípa
2: ọ̀rọ̀ òṣèlú. Ọmọ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọ alálùbáríkà ni ọmọ yẹn mi rí Facebook. Mo rò pé.
0: Rújú ẹ̀ Facebook àbí ẹ̀ rújú ẹ̀ Facebook.
2: Mi ò rójú ẹ̀ bẹ̀ mú kan wo.
0: Ó wà ń bẹ̀ tẹ́ bá lọ tún Facebook wẹ̀ ẹ̀ rí. Ẹ ṣe mo dúpẹ́. Wà só wọ́n ní fún 50,000 wọ́n ní fún kó mọ fi wọkọ̀ lọ lé 50,000. Yóò fi ó lé wọ́ flight ni kó wọ mọ́ wọkọ̀ flight. Ẹ ṣe mo dúpẹ́. Thank you so much. Ojú òní tí yìí. Ta ló wà lójú òpó yìí? Hello.
3: Hello, ọ̀gá ọ̀rẹ́ Gbèdò.
0: Alàbákọ́ yìí.
3: Alàbákọ́.
0: Ta ló ń sọ̀rọ̀?
3: Orúkọ tèmi Dáúdà láti bẹ̀rẹ̀ ọkà.
0: Ó yá ẹ ṣe.
3: Ní àwọn tán wà ń lé wa ń sìn sìn.
0: Ẹ yo.
3: Wọ́n sẹ̀ kúrò níbi tán ti lọ dìbò primary federal republic kan ni.
0: Ṣé wọ́n sì rí di?
3: Àwọn kan sọ pé lẹ́yìn ìgbà táwọn tó tàn. Àwọn kan sọ pé àwọn kan tó fẹ́ máa jà lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ pé ẹni báyìí lọ wọlé. Àbí wọ́n sọ yìí ní.
0: Ok.
3: So àwọn àyà kan wálé. Ní ìsìn. So gẹ́gẹ́ bí rìpọ́lìtà fún wa.
0: Nínú school IMG bẹ̀rù kan náà ti tán sí. Nínú school IMG bẹ̀rù kan so wọ́n rí bòdì ń bẹ̀ yẹn tiẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Ok, ọ̀dà ẹ ṣe àdúpẹ́. Thank you so much. Ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ ẹ bá tún wà ní àdúgbò tẹ́ ẹ sì rí pé wọ́n ṣètò ìdìbò abẹ́nu APC ládùúgbò yín ẹ fún wa ní ọ́pdéètì. Àwọn kan ti láwọn ò rí bòdì wọ́n ní ṣùgbọ́n àwọn INEC wá ṣùgbọ́n àwọn ò rí bòdì ládùúgbò àwọn. Bàbá yìí wọ́n tún sọ pé kó mọ̀ tẹ́ pé Fájà nìkan làwọn ó dùn nú. Pé ẹ̀yin tẹ́yin náà ṣètò náà àbí ẹ̀yin náà sáré kú sọ́kọ̀ àtàwọn analyst náà ṣẹnu tí ń sọ̀ látẹ̀ẹ̀kan kó mọ̀ jẹ́ páwọn náà kàn máa lọ léwọ̀n mọ̀ kíbo ni ó ṣe jẹ́ pé ṣúgbọ́n ọjà fún gbogbo yín àṣẹ àdúpẹ́ o ojú òní tì yín o báyé bá ń jáyé tí gbà bá ń jẹ́gbà ibi ẹ tí mówó àgbà náà ò ní wọbẹ̀ lágbára ọlọ́run. Thank you so much and God bless you sir. Ta ló wà lójú òpó yìí? Jẹ́ ń ka comment lórí Facebook. Wá bá ń play ọmọ Nàìjíríà níbo là ń lọ? Òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ibi tẹ́ ẹ bá ń kọ àárè kẹ ẹ wí fún wa àbí tí mò ń sọ òye láti orí Facebook. Ẹ̀yin tẹ́ ẹ bá ní update lórí ètò ìdìbò abẹ́nú APC ti ń lọ lọ́wọ́ ẹ̀yin náà lè fún wa lọ́pdéètì o. Lára àwọn èèyàn tí wọ́n ti ń bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ pé kí wọ́n mọ̀ bínú pé káwọn gbà fọlọ́hún ni láti rí Akíndélé Kazeem Akinola. Ó ti bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ pé tó òun ti ń rí bí ọwọ́ kinní ọ̀hún ṣe ń lọ yìí ní ẹgbẹ́ Donara Federal Constituency ọjọ́ bí ẹni pé wọ́n ti dìtàmì Bákin Alábí wọn ó fún un. Ó sì lóun ò fẹ́ wàhálà tó ń pé kí àwọn èèyàn òun kí wọ́n gbà fọlọ́hún kí wọ́n mọ̀ fapá janu kí wọ́n mọ̀ bínú kí wọ́n mọ̀ jà àbẹ́ rí nǹkan báyìí. Ó yẹ kéèyàn ó ṣàdúrà fún Akíndélé Kazeem Akinola èèyàn dáadáa ni àbẹ́ rí ó sì gbà fọlọ́hún. Ó yá bá ń tí orin ẹ̀kú kalẹ̀.

0: Hello? Hello? Ẹ ti wọlé o, ẹ ti wà lórí ètò gbogbo ayé ń gbọ́ yín báyìí.
1: Ẹ gbẹ́dọ̀ ọ̀nà àrà ni o.
0: Ẹ gbẹ́dọ̀ ọ̀nà àrà lẹ ti ń pè, ibo ni polling unit yín, sọmọ ẹgbẹ́ APC ni.
1: Ward 10, ọmọ ẹgbẹ́ APC ni wa.
0: Ok, unit kíni, ward 10, unit kíni?
1: Kẹ́sọ̀, unit 15.
0: Rédíò yín ń pariwo, ẹ pa rédíò, ẹ mọ̀ gbọ́ lórí fóònù, ẹ pa rédíò. Hello?
2: Hello?
0: O yẹ fún wa ní update, kí ni situation report ládùúgbò yín? Ibo ládùúgbò unit 15 yẹn wà?
1: Ní Adégbàyí.
0: Ok.
1: Situation report wà òkè dáadáa, kò tí wà lákankan. Àdìbò àwọ̀rọ̀ wà, wọ́n á ní ìwà ń bẹ, àwọn ọlọ́pàá wà ń bẹ, everybody wà ń bẹ.
0: Ok.
1: Àdẹ̀dúnú, àdẹ̀ àṣẹ dáadáa, bọ́n ṣe ní ká ṣe dáadáa.
0: Ṣé wọ́n dẹ̀ ti ka ìbò tí unit yín àbọ̀n tí ìka tẹ fi kú ń bẹ?
1: Wọ́n ti ka Atiripaaki Alamí ló wọlé.
0: Ní Adégbàyí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ward kí lẹ pé unit kíni?
1: Epo ward 10.
0: Unit kíni?
1: Unit 16.
0: Ok, unit 16, ward 10, ok. Oda, ẹ ṣe àdúpẹ́, God bless you. Wọ́n làwọn ti rí pé Akin Alábí ń ló wọlé ládùúgbò tàwọn, bó sì lọ wọ́ọ́rọ́wọ́. Kábíyèsí Olódùmarè, ojú òní tìyìn. Ẹ̀yin kí ṣúgà ti dà fẹ́yìn náà o. Bàbá tí mò ń ṣe nọ́mbà yìí, wọ́n tún ti sọ pé ànádá zẹ̀ fún àwọn kíù náà. Ṣé ìyù sínúmọ̀ ìjà ni wọ́n náà bọ̀sùn? Bọ̀sùn tún ti bẹ̀rẹ̀ o ti fẹ́ mọ̀ ọdọwọ́ rú o. Sínúmọ̀ ìjà ni èyí ṣe kíù mi o. Sínúmọ̀ ìjà ni o. Sínúmọ̀ ìjà bọ̀sùn ó ní kíù lòun. Bọ̀sùn ní kíù lòun à ní dààmú ó dáa. Ìwọ ní ó gbẹnu sí, ìwọ ní ó gbẹnu sí, ṣúgà já, ṣúgà já. Àbẹ́rẹ́ nǹkan báyìí, áńgẹ́lì tó ń pínre ojú ẹ da. Ta ló wà lójú òpó yìí? Hello? Oya, àwa la yẹn kọ́ yìí.
3: Láti ọ̀nà àrà.
0: Oya.
3: Ẹ lè bẹ kàkà kan sìn. Ẹlẹ́ tí ń rí ọwọ́ ọ̀nàdìbò Akíndélé Káfíìmù. Ó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ká fi sùúrù. Kò sọ̀rọ̀ kẹ́kẹ́ tó fẹ́ máa wá káàkiri mọ́. Òun ti gbà fọlọ́run tiẹ̀ nìyẹn. Látàjọ́ ń fà náà nìyẹn. Ó ti gbà fákín tiẹ̀ nìyẹn. Ọlọ́run ìjọba jì.
0: Àmì ẹ ṣe àdúpẹ́. Tó ẹ̀yin ara lé wọn ni ó sì wù mí bíi kí á gbọ́ látọ̀dọ̀ iná Ládé Akinlóye, ṣùgbọ́n ó dùn mí gàga pé ojú òpó rẹ̀ kò ṣe dáadáa. Iná Ládé Akinlóye ìròbó wà online. Ta ló wà lójú òpó yìí? Hello?
4: Ẹ̀rọ ìyá àdí kan ni àwa náà kó káàdì o.
0: Kábíyèsí Olódùmarè.
4: Àwọn káàdì bẹ́ẹ̀ bá ti rà, a bò káàdì bàbá mi ni sópa o.
0: Ẹ mọ̀ láàdù rẹ̀, wọ́n mọ̀ ní kí n mọ̀ dákọ̀ àwọn.
4: Àwọn bàbá dáadáa, àwọn àbókáàdì
0: o. Ṣùgbọ́n ẹ ti mọ̀ páwọn náà ni olóore.
4: Àwọn
0: ti mọ̀
4: páwọn náà ni.
0: Àwọn
4: ni wọ́n ṣi wá lẹ̀, àwọn náà ni láti lé lọ́run sí bí.
0: Ó yá ẹsẹ́ǹdì áza yín sí mi lórí WhatsApp ojú òní tíyìn tàbí SMS. Ẹsẹ́ǹdì SMS ń gbà ní ẹsẹ́ǹdì SMS. Ẹ sì mo dúpẹ́. Thank you. Wọ́n ó gbọ̀. Thank you so much. Tó àbẹ́rẹ́ nǹkan báyìí gbogbo ògo fọ́lọ́run. Bíbélì bá jẹun tán yóò padà lé. Bágùn tán bá jẹun tán yóò padà sọ́ọ̀dẹ̀. Mo jẹ́ mo gbádùn ẹ̀ ní iye oúnjẹ. Tó bá ti di mo jẹ́ mo fẹ́ kú de abọ́ àti ju ti wà ń bẹ̀. Ibi ìlà ìdíta ti mọ ṣẹ́ri wa lórí ètò gbangba làṣà ta fún tòní. Ó pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó fún alára ìdá. Ẹ pàdé mi lórí ètò ìjọba àbílẹ̀ láago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday àti àkọ́tún gbangba làṣà ta lọ́sẹ̀ tí ń bọ̀ láago 11 àárọ̀. Ẹ lè fọ́lò mi lórí Facebook @ Mr. Dobwe Aladitu @ Mr. Dobwe Aladitu lórí TikTok àti Instagram @ Aladitu 001 @ Mr. Dobwe Aladitu 001 lórí Instagram àti TikTok. Ẹ tẹ̀lé mi ńbẹ̀ kájọ mọ́ sí gbùdùgbàdà 081 ní nọ́mbà mi 6560-3597 081-6560-3597. Bàbá olóore yìí iná ò ní tánwó yín lágbà lọ́wọ́ Elédùà. Abiodun Adéwọlé ló kọ́ mi lẹ́ẹ̀kan sí Mr. Dobwe. Ẹ ṣé o ẹ̀yin analyst Comrade Bukumi Ọláìyà ojú òní tìyín. Comrade Dọ́látúndé Adébáyọ̀, God bless you. Ẹ̀yin ikọ̀ Adélébáre Arìnrìnàkúrẹ́ Akọ̀yà Ibi. Ìròyìn lókù tẹ́ gbọ́ báyìí látẹnu Grace. Grace, okay, látẹnu Grace. Mọ́ bínú Grace, ọkọ̀ ìyá mi. Ẹ̀ ǹlẹ́ mbẹ̀ ẹ̀ kú kalẹ̀.

0: Lónìí, a máa ṣe àgbéyẹ̀wò àkòrí tó le, ìfipábánilòpọ̀. Ọ̀kan lára àwọn ìrírí tó dunni jù tí ènìyàn lè kojú. Ohun tó wá burú jù ni pé nígbà tí obìnrin bá sọ fún àwọn èèyàn wípé wọ́n fipá bá a lòpọ̀, àwọn ènìyàn lè má gbà á gbọ́. Kódà nígbà mìíràn, wọ́n á di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà rú. Ẹ káàbọ̀ sí orí ètò ìwòsàn ìrora ọkàn. Ẹ sì ṣeun pé ẹ darapọ̀ mọ́ mi. Orúkọ mi ni Ayọ̀ Olúgbùsì. Ètò ìwòsàn ìrora ọkàn yìí jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà. Lónìí, ẹ tẹ́tí sí ìtàn Amma, ọ̀dọ́mọbìnrin tó dojúkọ ìrora àti ìtìjú ìfipábánilòpọ̀. Ìrora ọkàn tí ogunlọ́gọ̀ àwọn obìnrin máa ń fi sábẹ́ aṣọ.
1: Ní ìgbà kan rí, àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ láti ilẹ̀ òkèrè kọlu ìlú kan. Àwọn àjèjì náà pa àwọn ènìyàn, wọ́n kó wọn lẹ́rú, wọ́n sì tún fipá bá àwọn obìnrin wọn lò pọ̀. Obìnrin kan ti ń jẹ́ Amma gbé ní ìlú kékeré kan, ó sì ń tọ́jú Efa, ìyá àgbà tó jẹ́ ìyá ọkọ rẹ̀. Nígbà tí àwọn ọmọ ogun ya wọ ìlú wọn, George ọkọ rẹ̀ lọ sí ìrìn àjò. Àwọn ará abúlé yòókù fẹsẹ̀ fẹ kíákíá, ṣùgbọ́n ó gba Amma ní àsìkò díẹ̀ láti gbé ìyá ọkọ rẹ̀ tí ara rẹ̀ kò yá dìde lórí ibùsùn.
2: Màmá, màmá, ó yá, ẹ já sá lọ, a gbọ́dọ̀ sá lọ nísìn nísìn.
3: Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀?
2: Màmá, àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀, wọ́n ti dé sí ìlú wa, wọ́n sì ti ń kó wa lẹ́rú. A gbọ́dọ̀ sá kíákíá, màmá, ó yá.
3: Rọra ṣe mí, rọra o.
1: Bí wọ́n ṣe ń jáde láti inú ayéré, àwọn ọmọ ogun mẹ́ta já wọlé láti ẹnu ọ̀nà.
4: Iwọ, bọ́ sí mi, tẹ́lẹ̀ mi, dámú, mú jáde.
2: Ẹjọ́, ẹjọ́, ẹ gbà mí o, wọ́n mú mi lọ, wọ́n mú mi lọ.
4: Jáde, ìyá àgbà, wo bí bẹ́ẹ̀ kọ́, a ó pa ọ́ ni.
1: Àwọn ọmọ ogun náà gbá Amma mú, wọ́n sì fipá bá a lò pọ̀ lọ́kọ̀ọ̀kan. Amma gbìyànjú láti dúra, débi pé ó kán lápá, ṣùgbọ́n agbára wọn pọ̀ jù fún. Lẹ́yìn náà ni olórí wọn pe àwọn ọmọ rẹ̀ láti wá bá a kó ìkógun lọ. Ní ìkẹyìn, Amma àti Efa mórí bọ́, wọ́n sá lọ sínú igbó.
2: Màmá, ó yá, a ní láti wá àwọn yòókù.
3: Ọlọ́run mi o, Amma ọmọ mi, apá rẹ, a ní láti tọ́jú rẹ̀, ó nílò oníṣègùn.
2: Màmá, ẹ má ṣe yọnu, ara mi yóò yá. Jésù, Jésù, ràn mí lọ́wọ́.
1: Lẹ́yìn tí wọ́n ti rìn fún wákàtí díẹ̀ nínú igbó, Amma àti Efa padà rí àwọn ará abúlé yòókù, tí wọ́n sì bá Amma tọ́jú apá rẹ̀. Ṣùgbọ́n ojú tí púpọ̀ láti sọ fún wọn nípa ìfipábánilòpọ̀ rẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, Amma àti Efa lè padà sí abúlé wọn. Ọkọ Amma George náà ti dé padà láti ìrìn àjò rẹ̀. Ìyá rẹ̀ sì sọ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ fún. Ó mọ̀ nínú ọkàn rẹ̀ pé ìfipábánilòpọ̀ kì í ṣe ẹ̀bi Amma, ṣùgbọ́n kò fẹ́ bá a ní àjọṣepọ̀ mọ́. Ìtìjú àti ẹ̀gbin dé bá Amma.
2: Ọlọ́run mi o, Ọlọ́run mi o, níbo ni ojú rẹ wà? Ìtìjú bù mí, kódà George kò fẹ́ láti fọwọ́ kàn mí mọ́. Ọlọ́run, ṣé o ti fi mí sílẹ̀ ni? Àbí èmi èṣù ń bẹ nínú mi ni? Mo ṣáà fẹ́ kú.
1: Níkẹyìn, Amma lọ rí dókítà rẹ̀.
5: Amma, bí o bá ṣe pé o wá ní ọjọ́ méjì àkọ́kọ́ lẹ́yìn ìfipábánilòpọ̀ náà ni aba ti fun oni ogun tin dena arun ede sugbon ope ni fun olorun pe o ko ni kokoro HIV debi ede
2: ah dokita iroyin ayo niyan o mo
5: sugbon a ma mo ni kan miran lati so fun o
2: kini
6: o ti loyun
5: mo toro aforiji pe mo so yi fun o sugbon o ti loyun
7: a ma wa ninu ipaya fun ose pupo ko si mo bi yo se feran omo ti o loyun re ni igbeyin ko le pa irora na mora ni asiri mo o ba lo so fun iyawo oluso agutan re arabirin Isabeli
2: ama o ma se o isoro nla ni eyi o da ti o so fun mi ki o ma ba da isoro yi gbe o ṣeun arábìnrin Isabeli ara tù mí ṣùgbọ́n kí ni kí n ṣe n kò mọ ohun tí yóò ṣe
8: àmà o gbọ́dọ̀ sọ fún ọkọ rẹ o
2: ṣùgbọ́n báwo ni yóò ṣe rí lára rẹ
8: tí mo bá fi tó olùṣọ́ àgùntàn létí ó lè bá jọ́ọ̀jì sọ̀rọ̀ ṣé o gbà mí láyè láti ṣe èyí
2: bẹẹni ó dáa náà kò burú.
7: Olùṣọ́ àgùntàn Paulu ọkọ Isabeli wá àkókò láti bá jọ́ọ̀jì sọ̀rọ̀ jọ́ọ̀jì ní àǹfààní láti sọ nípa ohun tó ṣẹlẹ̀ òun àti ama sì padà di ọ̀kan lẹ́yìn oṣù díẹ̀ ama àti jọ́ọ̀jì bí ọmọ

0: Arákùnrin àti arábìnrin, ẹ fetí sí mi. Lónìí, a fẹ́ ya ọmọ yìí sí mímọ́ sí Ọlọ́run. George àti Emma, jẹ́ ẹ̀yin ṣe ìlérí láti tọ́ ọmọ yìí ní ọ̀nà Olúwa.
1: A pinnu.
0: Arákùnrin àti arábìnrin, ohun tí ọ̀tá gbèrò fún ibi Ọlọ́run sọ di ire. Ọmọ yìí, Nathani, ó jẹ́ ẹ̀bùn tí ó dára, tí ó bùkún gbogbo ìjọ wa.
2: Lẹ́yìn ọjọ́ náà, àwọn ènìyàn kò fi ojú burúkú àti ti ẹ̀gbin wo ọmọ náà mọ́. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, Nathani di olùṣọ́ àgùntàn tó gbajúgbajà ní agbègbè náà, ó sì jẹ́ àmúyangàn fún àwọn òbí rẹ̀. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, Emma náà forí jẹ àwọn tó fipá bá a lò pọ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, ìrántí ìfipábánilòpọ̀ náà máa ń dà á láàmú.
3: Ó ṣeni láàánú pé ìrírí Emma a máa ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà ju bí a ti mọ̀ lọ. Nígbà tí ìfipábánilòpọ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà, díẹ̀ nínú wa la mọ bí a ṣe ń yanjú ìrora rẹ̀. Emma ló ní ṣọ́ọ̀ṣì tó dára. Lákọ̀ọ́kọ́, wọ́n gbà á gbọ́. Lẹ́ẹ̀kejì, wọ́n gbárùkù tí nínú gbogbo àyọrísí ìfipábánilòpọ̀ yìí. Ẹ tẹ́tí sí Magdalene, Jemisi, Stefano àti Rebecca bí wọ́n ṣe fi ojú inú wo bí a ṣe lè ran àwọn tó bá lùgbàdì ìfipábánilòpọ̀ lọ́wọ́.
1: Èmi wá rò wípé ìjà àtilẹ̀ mọ ohun tí ìfipábánilòpọ̀ jẹ́ gan. Kí ni ìròyìn nípa rẹ̀?
4: Ohun tí èmi rò nípa rẹ̀ ni pé ọkùnrin tí ó fi ipá mú obìnrin láti bá alájọṣepọ̀.
5: Ṣùgbọ́n wọ́n lè fi ipá mú ọkùnrin náà.
4: Ó jẹ́ ìfipámú ẹlòmíràn láti bá alájọṣepọ̀ lòdì sífẹ̀ẹ́ rẹ̀.
5: Ọ̀kárí, èsì tó bá wá jẹ́ lóòótọ́ ni, kí wá lẹ̀rọ pó fà á tí Emma tí kò fi lè sọ fún ẹnikẹ́ni ohun tó ṣẹlẹ̀ sí?
4: Mo lérò pé nítorí pé ìfipábánilòpọ̀ jẹ́ ohun ìtìjú.
5: Bóyá nítorí pé àwọn ọkùnrin rò pé obìnrin tí wọ́n bá fi ipá bá lò pọ̀ ti bèrè fún un lọ́nà kan.
4: Bóyá ó sì tún bẹ̀rù pé George yóò kọ òun.
5: Gbogbo ìdáhùn eyín ló dáa tó sì wúlò. Kí wá nípa ìfipábánilòpọ̀ lórí Emma gan lẹ́yìn ìgbà náà?
4: Ó mú ìtìjú bá a. Ó rí ara rẹ̀ bí ẹlẹ́gbin. Inú rẹ̀ sì bàjẹ́ débi wípé ó fẹ́ pa ara rẹ̀. Bákan náà, èyí mú kó bí ọmọ tí kò múra sílẹ̀ fún.
6: Àti pé ìbálòpọ̀ lè ti nira fún un.
4: Òótọ́
5: nìyẹn.
4: Ó ṣeé ṣe kí ó ti bínú sí Ọlọ́run gidigidi. Mo mọ̀ pé àwọn obìnrin kan kò ní lọ sí ṣọ́ọ̀ṣì mọ́.
6: Bẹ́ẹ̀ ni o. Ó lè jẹ́ pé ó ń bínú gidigidi sí àwọn ọkùnrin lápapọ̀.
5: Bó ti rí, o náà lẹ́wì. Gbogbo èyí jẹ́ òtítọ́. Ṣùgbọ́n báyìí, ẹ tiẹ̀ já ronú nípa George àti patí eléyìí ní lára rẹ̀ gan.
6: Ìyàwó rẹ̀ yí padà pátápátá. Ìbáṣepọ̀ wọn bàjẹ́.
5: Ẹ wo, ó lè jẹ́ pé ó ní ìdálẹ́bi ọkàn wípé ó ń kù sí níbẹ̀ nígbà tí ó ṣẹlẹ̀ láti dá ààbò bo Emma.
4: Èmi tilẹ̀ rò pé inú bí gidigidi sí àwọn ọmọ ogun náà.
5: Ó tún lè jẹ́ pé aya rẹ̀ já wípé òun lè kó àrùn lára Emma. Èyí tó wá láti ọ̀dọ̀ àwọn ọmọ ogun bíi kòkòrò HIV. Ẹ sì tún ríyàn náà sọ. Ó dà, báwo wá ni Emma ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ sí ìwòsàn rẹ̀ gan?
4: Ó bẹ̀rẹ̀ nígbà tí ó bá ìyàwó olùṣọ́ àgùntàn sọ̀rọ̀. Ó tilẹ̀ nílò láti bá ẹnìkan sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀.
5: Ibi gan ó ṣe pàtàkì nínú gbogbo ìtàn yìí. Olùṣọ́ àgùntàn yìí, ó bu ọlá fún ọmọ tuntun náà tí a pó kọ rẹ̀ ní Nathani. Ẹ̀gbọ́, kí ni ó ṣẹlẹ̀ bí àwọn ṣọ́ọ̀ṣì wa gbogbo náà wọ́n bá tẹ̀lé irú àpẹẹrẹ yìí?
6: Ní tèmi o, Jemisi, mo lérò pé yóò ran àwọn ìdílé lọ́wọ́ kí wọ́n má ṣe tijú.
5: Okú ọpọlọ Magdalene.
4: Ṣùgbọ́n nígbà mìíràn, àwọn ènìyàn kì í fẹ́ kí olùṣọ́ àgùntàn sọ nǹkan kan ní gbangba.
6: Bẹ́ẹ̀ ni o, Rebecca, òtítọ́ ni èyí. Àwọn olórí ìjọ nílò láti gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀.
4: Ṣùgbọ́n òtítọ́ ni pé láì sí àtìlẹyìn ìdílé tàbí ìjọ, ọkọ obìnrin á ṣe oyún náà o. Bẹ́ẹ̀ni o. Tàbí kí wọ́n rán ọmọ wọn lọ sí ọ̀dọ̀ ẹbí lọ́nà jíjìn láti máa gbé pẹ̀lú wọn.
5: Kárí láyé.
7: Stefano, Rebecca, Magdalene. Bíbélì fi kọ́ wa pé gbogbo ọmọdé kódà àwọn èyí tí a lóyún nípasẹ̀ ìfipábánilòpọ̀ gan ni wọ́n kúkú ṣe iyebíye lójú Ọlọ́run.
4: Orí sọ o, orí sọ Jemisi. Nítorí náà a nílò láti fún wọn ní ọ̀wọ̀ àti ìfẹ́ láìka bí a ṣe lóyún wọn sí.
5: Lóòótọ́
4: a sì ní láti fẹ́ wọn kí a sì bu ọlá fún àwọn tí a fi ipá bá lòpọ̀ pàápàá.
6: Bẹ́ẹ̀ ni.
4: Àmì.
5: Àmì.
3: Ǹjẹ́ o nílò ẹni tó lè bá sọ̀rọ̀ àbí ẹni tó lè gbàdúrà pẹ̀lú rẹ? A wà níbí láti ràn ọ́ lọ́wọ́. Kàn sí ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ. Nígbà mìíràn, láti ọ̀dọ̀ àwọn ẹbí wa ni ọgbẹ́ tó ga jùlọ ti máa ń wá. Àwọn tí a fẹ́ràn, tí a sì gbẹ́kẹ̀lé. Tamari, ọmọ ọba Dáfídì, ní irú ìrírí ìdání yìí, fetí sí ìtàn Bíbélì yìí. Amnoni jẹ́ àkọ́bí ọmọkùnrin ọba Dáfídì. Ó jẹ́ arẹwà. Ó sì jẹ́ ẹni tó kángun sí ipò ọba. Ó yó ìfẹ́ àbúrò rẹ̀ obìnrin Tamari tí ó jẹ́ wúndíá. Ó ní ìfẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ tó fi ṣàìsàn. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó ṣòro fún Amnoni láti bá a ṣe nǹkan kan. Àfi ìgbà tí ọ̀rẹ́ rẹ̀ kan Jonadabu alárekérekè gbà á ní ìmọ̀ràn.
8: Amnoni, kí ló dé tí odidi ìwọ ọmọọba fi wá ń rù lójoojúmọ́ báyìí? O kì yóò a sọ fún mi? O kò nílò láti máa banújẹ́ kiri.
9: Jonadabu, wo nǹkan ṣe mí? Pé kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ.
8: Sọ̀rọ̀.
9: Wo mo ti yóò fẹ́ Tamari. Tamari àbúrò Absalọmu arákùnrin mi. Ojoojúmọ́ mo ń ronú pọ̀ ọmọbìnrin yìí kò yé mi mọ́.
8: O lágbára, ṣeré. O ti yé mi.
9: Kí ni yé ọ bẹ́ẹ̀?
8: Ohun tó wà ṣe nìyí. Ó máa dùbúlẹ̀ lórí ibùsùn rẹ. Kò dìbọ́ bí ẹni pé ara rẹ kò yá.
9: Kí ni yóò dá?
8: Ṣàfarabalẹ̀ kó máa gbọ́ mi. Nígbà tí bàbá rẹ bá sì wá wò ọ́, ṣó ń gbọ́ mi, ṣó ṣá ń fetí sílẹ̀.
9: Mo gbọ́ ohun tó wí.
8: O sì wù fún pé yóò jẹ́ kí Tamari àbúrò rẹ wá ṣe oúnjẹ fún ọ.
9: Orí sọ.
10: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Amnoni sì ṣe. Tamari sì wá láti ṣe oúnjẹ fún un nílé níbẹ̀.
11: Amnoni, pẹ̀lẹ́ pẹ̀lẹ́, oúnjẹ rẹ ti ṣe tán, wá jẹun.
9: Tamari, dákun, bá ń gbé oúnjẹ wọn mọ́bí tútù burúkú yìí ti wá dákun, bá ń gbé oúnjẹ wọlé kí n lè jẹ́ lọ́wọ́ rẹ dákun. Mọ́lẹ̀ ní dákun.
10: Nígbà tí Tamari wọ yàrá Amnoni, ó gbà á mú.
9: Ọwọ́ mi tẹ.
4: Amnoni, Amnoni, ó yẹ jọ̀ọ́ jọ̀ọ́. Wájú
9: bílẹ̀ tí lórí ibùsùn lásán ni kò sí nǹkan kan. Farabalẹ̀ tí ọkọ̀ farabalẹ̀.
4: Amnoni jọ̀ọ́.
9: Farabalẹ̀.
4: Má fipá bá mi lò mọ̀ jọ̀ọ́. A kò gbọ́dọ̀ dán irú èyí wò. Ìwà ìtìjú ni nílẹ̀ Ísírẹ́lì. Amnoni jọ̀ọ́. Ìwọ má ṣe irú ìwà ìríra yìí. Ó dà Amnoni, ó dà sọ fún ọba, nítorí pé mo mọ̀ pé

0: nígbà tí Dáfídì ọba gbọ́ gbogbo nǹkan wọ̀nyí inú rẹ̀ bàjẹ́ gidigidi ṣùgbọ́n kò ṣe nǹkan kan láti bá Amnoni wí nígbà tí Absalomu ẹ̀gbọ́n Tamari rí i ó gbìyànjú láti rẹ̀ ẹ́ lẹ́kún.
1: Àbúrò mi, dákẹ́, má ṣe sọ nǹkan yìí fún ẹnikẹ́ni, má fi nǹkan yìí sọ́kàn rẹ̀ náà.
0: Absalomu mú Tamari lọ sí ilé rẹ̀ ó sì ń dágbé pẹ̀lú ìbànújẹ́ títí ọjọ́ ayé rẹ̀ ṣùgbọ́n Absalomu kò gbàgbé ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọdún méjì.

Bí ó ti wù kí ìpadàbọ̀ sípò rẹ ṣe pẹ́ tó, Ọlọ́run ni olùwòsàn rẹ. Mú sùúrù fún ọgbẹ́ tó jìn yìí láti san. Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tó lè gbàdúrà pẹ̀lú rẹ? Jọ̀wọ́ kàn sí wa ní ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ. Ẹ darapọ̀ mọ́ wa nígbà mìíràn tí a ó tún máa ṣàgbéyẹ̀wò wíwu ọgbẹ́ ọkàn wa san. Kí Ọlọ́run bùkún yín.

0: kí kàbọ̀ sórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà eléyìí tá a mọ̀ sí Bible Society of Nigeria. A sì dúpẹ́ torí wípé a tún ti mú àkórí mi eléyìí tẹ́ ẹ̀ṣẹ̀ gbọ́ eré oníṣe rẹ̀ tán. Eré oníṣe yìí òun náà ni a máa ń ṣe láti máa fi tọ́ wa sọ́nà nípa àwọn àkòrí eléyìí tí a bá fẹ́ jíròrò lé lórí. Lọ́sẹ̀ yìí àkòrí eléyìí tẹ́ gbọ́ eré oníṣe rẹ̀ tán òun náà ló níṣe pẹ̀lú ìfipá bánilòpọ̀. Ẹ lè máa ro pé kí ló kan iṣẹ́ mi tàbí nǹkankan pẹ̀lú ìfipábánilòpọ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò yìí náà ni wípé gbogbo ẹ̀ ó ní bí ó ṣe wọnú ara wọn. Ẹni tí ó lùgbàdì ìfipábánilòpọ̀ ẹ mọ̀ pé ó ní ṣe pẹ̀lú ọpọlọ ẹni náà, ó ní ṣe pẹ̀lú ìròrí, ó ní ṣe pẹ̀lú ìbágbépọ̀ láwùjọ. Àtorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ná máa ń rí ìdẹyẹsí, ìdojúkọ, ẹlòmíì gan ó nira fún, ó ṣòro fún láti bọ́ kúrò nínú rẹ̀. Ṣùgbọ́n lórí ètò yìí a gbìyànjú láti bára wa sọ̀rọ̀, pàápàá jùlọ fún àwọn tó bá ti lùgbàdì irú ìṣẹ̀lẹ̀ báyìí. A bá wa sọ̀rọ̀ bá a ṣe lè bọ́ nínú ẹ̀, bá a ṣe lè bọ́ nínú ìròrí ẹ̀. Ohun tó lè máa fa ìrora lọ́kàn wa láti pàṣẹ rẹ̀ náà ni a bára wa sọ. Mo kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí Temilade Aloko òun lorúkọ mi. Bákan náà sì ni Pastor Daniel Fárìndé. Àwọn náà ti wà ń bí o tí wọ́n mọ̀ bá wa dáhùn sí àwọn ìbéèrè ráńpẹ́ ilé ìta kó wa lónìí sórí ètò. Ẹ bá mi kí àwọn ara ilé Pastor.
1: Ẹ̀yin ara ilé mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí o. Lágbára Ọlọ́run àjálù ibi kò ní dé bá wa o. A máa ránu Ọlọ́run gba o.
0: Ṣùgbọ́n kó tó di wípé à ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n fi nọ́mbà eléyìí tẹ́ lè fi pè wá kí n fi síta 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383 òun ni nọ́mbà tẹ́ fi lè bá wa sọ. Ẹ lè pè wá bí tó ṣe ń lọ, ẹ sì lè pè wá lẹ́yìn ètò ìgbàkúgbà lẹ lè pè wá sórí nọ́mbà yìí. A ṣetán láti rí wípé a dáhùn sí àwọn ìbéèrè yìí. Àwa náà sì nígbàgbọ́ pé ní orúkọ Jésù eléyìí tá à ń ké pè òun náà ni yóò bá wa yanjú gbogbo àwọn tó lè máa fa ìrora lọ́kàn yín. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé kí ni à ń pè ní ìfipábánilòpọ̀ gangan.
1: Ẹ ṣe ìfipábánilòpọ̀ ó jẹ́ ìwà tí kò bójúmu. Ìtumọ̀ ẹ̀ ní ṣókí ni pé kéèyàn jọ ní àṣepọ̀ pẹ̀lú ẹnì kejì láì jẹ́ pé ó gbà, ó yọ̀ǹda, ó finú fẹ́ dọ̀ gbà fún ẹni yẹn. Tó wọ́pọ̀ jù òun ni ọkùnrin sí obìnrin. Òun ló wọ́pọ̀ jù, ló wọ́pọ̀ jù. A máa mẹ́rin ló bá ni but kankan la máa ríro ẹ̀ tí obìnrin ó fi pa bá ọkùnrin lò. Àmọ́ tí ọkùnrin sí obìnrin ló wọ́pọ̀ tí kò dẹ̀ dáa láàrin ìlú. Pàápàá lásìkò yìí òfin Nàìjíríà ó fi ojú burúkú wò gidi. Wọn ò fi ojú tó da wò kíákíá náà máa ń dájọ́ fún wọn bí wọ́n bá fi wàhálà báyàn sùn. Má jà rò pé bóyá aráàta nìkan ni bí wọ́n bá ẹni ìyàwó tí wọ́n fẹ́ sílé tí wọ́n bá fagídí mu. Pàápàá láyé ìsinta láwọn tí wọ́n mùmùkúmu tí wọ́n torí wọn ó ti dàrú kan tó wọlé àti orí àtẹsẹ̀ àti gbogbo ẹ̀ ni ó máa rùn gìrìgìrì ni ó máa wọ ẹni tí yóò bá sùn kiri. Tó bá ṣe léyìí tí ẹni yẹn bá fẹ́ jó ẹ̀sùn àwọn agbófinró ìyà ni ó jẹ. Gbogbo ọ̀nàkọnà tí a bá ti fi wàhálà jàkidíjàgan bẹ́nikẹ́ni lò pọ̀ olólòdì sí òfin ìyìn tó kàn máa ń ṣe ni lánàá ni pé àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sí wọn lè tètè jáde síta kan lọ fẹjọ́ sun ìjọba tàbí kan fẹjọ́ sun agbófinró. Ẹnikẹ́ni tó bá fi wàhálà báyàn sùn kó mọ̀ yìí pé òfin ò ní fojú rere wo òun. Lágbára Ọlọ́run ibi ò ní bá wa ara nu Ọlọ́run gbà.
0: Àmì ní orúkọ Jésù. Ṣùgbọ́n kí ni àwọn ipa eléyìí tí ìfipábánilò tí ó máa ń ní lórí àwọn tí wọ́n bá lùgbàdì irú ìṣẹ̀lẹ̀ báyìí.
1: Àwọn tó bá fi ipá báyàn lò pọ̀ ẹni tó fi ipá bá lò pọ̀ ìkíní ni wípé pàápàá tó bá jẹ́ obìnrin ara rẹ̀ ó dàbẹ̀ ni pé kò sọ́kùnrin tó wúlò mọ́. bọkunrin ba ti fe ba soro bayi nisin koni fe da lohun mo awon orisirisi apere po mo mo ikan to je pe de sin ko le gba kokunrin denu kon o de tin dagba o de tin dagba mo ro pe o ti fe to bi 35 years right de sin tokunrin ba tin ba soro ati ma wi pe yo fun lorun yo se kini kan ni a je keyan lusi igbe aye eyan gidi te pe eru ni o mo ba ikeji ni wi pe yo mo korira ara igan fun ara re ipo won o wulo mo a ma wo re be en ti o wulo be en ti o le da nkan kan mo iketa ni wi pe o sese nibi ton din fi pa ba lopo ti okan o si nbe keni yen ki okunrin yen se lese physical injury o le lu o le se nika mi ma buru to je pe won le fagidi gun lobe gun nigo pelu gbogbo ntin ton tun ti se fun eleyi si buru jai yi to wa buru ju nbe ni wi pe eni ti won ba fi pa lo yen o tun le ma wo re be ni pe kilode tolorun tohun sona ti ohun fi bo si owo awon to se le kilode ti bi tohun gba lekan kilode tohun gba be kilode tohun duro tohun ba soro yo besin a ma ba re binu ka ma ba olorun binu a ma ba gbogbo eyan binu pe kilode ti iru ele fi sele si ohun eleyi keri a je ki wo eniyan ko buru jai a korira gbogbo eyan a korira gbogbo ibi iru eleyi ko si da ki je ki okan eni yen o balẹ lati ba awon egbe irin lati ba elomirin bo ba wa laarin ero yo mo sa fun eyan eleyi o mo dan la mo ma yoyan laarin egbe loruko Jesu ani lugbadi awon bu eyan buruku o
0: ami loruko Jesu e seun ko e je kin to fi number sita le kan si fun eyin olugbo wa lati pe wa si 0916188733 oni number te fi le pe wa yala bi to se nlo tabi nigbati eto ba pari e le pe wa ke bere ohunkohun te ba fe bere lowo wa ohun ta si n juro le lori loni ohun naa ni ifipa banilopo sugbon bawo ni a se le se iranlowo fun eni to ba ti lugbadi isele ifipabanilo
1: ba se le se iranlowo fun eni to ba lugbadi e oni pe lakoko ka koko mu lo si ile iwosan ko won lo yewo ibo ni won ni na ibo ki lo se ibo loruko Jesu ta ti wo ni baje ki damage o na se fun ti wa wo medically wa wo gege bi physically ki se pe adua lo koko sare kan gbe lo le iwosan kan yewo to ba ni lo itoju kan toju e to ba ni lo kan wo test e kan wo pe ko ma lo je pe eni to wa basun ohun gan oni arun lara to ti da si lara won kan ko wo iyen gboro isele laarin bi ojo meji 48 hours sira won eleyi lo daju leyin yen ni wi pe ti eniyan ba sesi mo eni ti o fipa ba won lopo ese kese o ye ko kan mu lo si odo awon agbofinro o le je olopa o le je lawyer ton ba ni ori ofe kan gbun lo odo lawyer lati wo eniyan o sese ko je ni mimo mo lai mo ye gba eni mimo ni saba ma se mo ti ba soro ko da mi lo mo bo re soro mo ni mo ran ni se mo se kini kan papa awon to ba ti mumukun mu yen tori won ti yi eni mimo ni saba ma se en to ba de se te ba ti damo e ma bo o le jo re o le jara ile o le je ojulumo e ma bo e je ki awon agbofinro mo opolopo won ni ofin ma mu o si po ni ogba ewon kaakiri ton po ni ogba atunse nisin won po nbe ti won ma mu won so e ma bo e ma se be eni wi pe ko si n to sele iketa ni wi pe eni ti nkan sele si yen o ye ki a je ka mo pe ebi si feran baba si feran iya si feran e ma je ka deye si e ma ja baja ki lo de ti won na rin kunrin ibere lo ye ka ti so fun pe ki lo de to nwo wo ku wo ki se igba to ba sele tan la ma bu aso to wo de lo fa la farale kini kan lo se gbogbo yen ka ma baja ka je ka mo pe ebi si feran I to tele ni pe ka je ka mo pe Olorun si feran gbogbo bi to nkun to le se Olorun si feran te ba de wo iwe bibeli daada oloju eni ti o bo Olorun ni ti ki la la si gbo koja ko ye pa danwo ti eni ni yen a mo pe Olorun o mu la koja Jesu ninu we Matthew o de korita Olorun mi se ti wo fi komi sile Sam ori kejilelogun ese kini nkan kan na lo ko sibe gbogbo gba ni o ye ka je ke eniyan mo pe Olorun feran ka mu wonu bibeli lo lai mo ye laarin ilu la ma nsaba ri nti mo nso yi laye esin yo o ti wa wopo gidi eni ti nkan ba de sele si ni ki to sele si ikini to wa gboro se ni pe ko dari ji ara re ko mo pe o ti sele bi o se mokan ku o nbe bi o se ni da ojo waju eru e ma si mi gbo mi ni kenyan gbagbe forgiveness is different from forgetting kenyan ko dari ji ara pe o da ele ti sele si mi ba ni se tesi waju ile aye mi ba ni o se da fun mi ba ni se serere iyen lo ye kenyan fi okan si kenyan ma ronu si du wi pe ko ma wora e be ni pe ko le da fun mo so leyin yen ni wi pe ki o wa se tan lati dari je eni to se en to sele si yi to jo sele lati dari ji ko le tete tesi waju ko mo kan e ku o nbe ko ri mo pe okunrin mi ko jo eni to wa ba hun won se eyan kan na won se eni kan na iwa won o baramu ise won o le baramu ko fokan re balẹ ko ma ro pe ibi ti o sele yi ibe laye pin si ko tesi waju pelu ore ofe Olorun loruko Jesu emi mo yo mo wa pelu wa o
0: amen loruko Jesu eyara le eto iwosan rura okan lati wo igbe bibeli ti Nigeria ohun na ni en gbo lowo bayi oda gẹgẹ bi ase nkase eto nle ni papapa Pastor Farinde bi iseju kan ki le ro wipe a le se gangan fun awon ti won fi pa bayan lajosepo
1: awon to fi pa bayan lajosepo e ma ja bo won e ja je ki agbofinro kon tete mu won mi ni ke lo ba won le won ke lu won pa te ba dun lo lu won oran mi le yin gan tun da fun ra yin nte le se ni pe ke je ko ji ese won ati eyan ati joba ati Olorun ko foju rere wu eni to ba fi pa ba ni lopo ni gbogbo ona e je kan ji ese won loruko Jesu e mo yo wa pelu wa o ara nu Olorun gba o
0: amen ni loruko Jesu to eyara le lori eto iwosan rura kan fun toni gege bi mo se so fun yin pe a sese bere akori yi eleyi to nsoro nipa ifipa ba ni lopo ni eleyi to tumo si pe a si ni ose meji gba ko si lati tun fi tuusu desale koko eyun ni ohun kohun to le ma tawo tese ninu wa ohun la gbiyanju lati se alaye lekun rere lori eto ye tun darapo mo wa lọ́sẹ̀ tó ń bọ̀ láago mẹ́rin sí aago márùn-ún oko ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni ẹ máa pàdé wa lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ọgbọ́n pàtàkì lọ́wọ́ pastor daniel farinde temilade aloko òun lórúkọ ti tèmi tí jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn á tún jọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ni ó dàbọ̀

0: 800, ní 139,000 900 naira péré.
1: Tàbí kó yára wá ra Airtel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sábò.
0: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi Power Bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Airtel ní tààrà.
1: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
0: Airtel, gbé ìgbé ayé tó rọrùn.

0: Resofo.
1: Má fowó Resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí,
1: kàn sí wa lórí ẹ̀rọ yìí
0: 0800 800 800.

0: fo rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí i, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Ó dé o! Alẹ́ Monday láago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Gbàgbé ìrù mú ẹ.
4: Gbàgbé ìrù mú ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of

0: SFM 105.5 lẹ́ o ti máa gbọ́.
1: Ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀.
0: Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbenga Adeboye. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó du àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
2: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
0: Láolú, gbèmídébẹ̀.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè ní pápá eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
5: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
4: Ní ìhà kejì, àwọn defending champion lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
5: Dembélé!
4: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o, láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù, tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan, bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣagbátẹrù ẹ̀, pẹ̀lú àtìlẹyìn UFIT Fly àti Party Affairs Renters. Media Partners, Media Partners, Splash 105.5 FM àti Ládelú 96.7 FM.
6: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
7: Power Oil, hey, Power Oil.
8: Ọdún ilé yá ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
9: Ìyẹ̀gbádùn ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé yá yìí.
8: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
9: Tàbí kó yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
8: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
9: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
8: ITEL, gbé ìgbé ayé tó rọrùn.
10: Every day across Nigeria, children are doing extraordinary things. From saving lives to solving real problems in their communities, young heroes are making a difference. The Indomie Heroes Awards recognizes Nigerian children aged 0 to 16 years whose courageous actions have made a real impact in their homes, schools, or communities. Do you know a young hero in your school, neighborhood, or family who has shown physical, social, or intellectual bravery? Now is the time to shine a light on them. Visit www.heroesofnigeria.com and submit their story today. Indomie Heroes Awards 18th edition, celebrating Nigeria's unsung heroes.
11: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà pada HNDC Degree University. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di mimuse.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
12: Flash FM 105.5.

0: fufu resofu
1: mafufu resofu
0: pelu hero hunter bike kickstart alloy tun tun ti a sese se
1: o ti wa bayi lodun awon nisowo wa ti o sumo
0: regina
1: na wo die
0: fun alaye si kan si wa lori ero yi 0800 800 8080.
2: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn
3: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́
4: bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi
5: bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan
6: bí iléyá ṣe wọlé dé
7: káàṣì náà bọ̀ nàrà yọ
8: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní.
9: Iléyà Cashport 2026
10: ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí
11: pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀
12: àti Cashport Iléyà nínú oṣù May yìí.
13: Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín.
14: Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan.
15: Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́.
16: Káṣe fún olóríire kan ní àgbò ńlá
17: pẹ̀lú 500,000
18: ní àkókò Iléyà yìí.
19: Bẹ́ẹ̀ni 500,000
20: Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀.
21: Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí
22: bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i.
23: Lórí Splash 105.5 FM *347*1004*1#.
24: Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#.
25: Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì
26: www.cashier.ng.
27: Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.
28: Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.
29: Ṣó ti káàṣì ẹ̀?
30: Mo ti káàṣì ẹ̀.

0: Ọlọ́run tó tó ìbàrẹ̀ kábíyèsí elédùmá rí.
1: Ọmọ tí kò mọ o lọ̀pọ̀lọpọ̀.
0: Ìwọ ló ń bẹ tí àwa fi wà. Ìwọ ló sì mọ bẹ́ẹ̀ ńgbà tí gbogbo ayé ò ní sí mọ́. Kábíyèsí rẹ̀ elédùmá rí. Ọlọ́run tó tó ìbàrẹ̀. Ìwọ ni akọ́dá ayé, ìwọ ni aṣẹ̀dá. Akọ̀ tí kìí tìkà lẹ́yìn. Alágbára gíga gíga lóde ọ̀run láyé àti lọ́run. Gbogbo ayé ní ń forí balẹ̀ fún orúkọ Jésù. Ìwọ ni mo gbọ́kànlélé o. Ìwọ ni mo fẹ́ pé àtìyìn fún. Kábíyèsí rẹ̀ elédùmá rí. Adéyinka Modélálẹ̀ tèní.
1: Àánú jìjì tí gbọ́dẹ̀ o.
0: Lóko Ọlọ́run ọba mi òkè ni mò ń kí wa o. Akọ́dá ayé aṣẹ̀dá. Ìbọn Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá àfà, ìbẹ̀ ẹlẹ́sìn àbáláyé, ìbẹ̀yìn ọmọ kú ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ìbá Kọ́ládé Àlàbí ọmọ ọba tó lòdẹ Òṣogbo Àyàkókò ọ̀nà kí Ajímọ tábà Ògùn. Jìgbìnì bí àtẹ ẹ̀kún. Ìṣedé lọ́jọ́ ti fi ń wù mí. Ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba. Ajagun mọ́ fi tìbọn ṣe Àyàkókò sùn nígbà ọ̀tẹ̀. Bàbá mi mo kí yín dáadáa kalẹ́ o. Adéyinka mo kí gbogbo wa pátápátá pé ẹ kú lé lálẹ́ tètè ní. Mo kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní fèyí kọ́gbọ́n. Orí ètò tá a pè ní fèyí kọ́gbọ́n náà ni ètò náà. Lóko aláṣẹ tó darí iléeṣẹ́ yìí. Bàbá wa Adébáyò Àkàndé lórúkọ ọ̀gá wa níkànnì tá a wà yìí. Lórúkọ olóòtú ètò yìí ṣe Nakinọlá. Díje ń bẹ ń kalẹ̀ ètò lálẹ́ tìní tí ń tẹ́ lọ́tún àtòsí tó jẹ́ kẹ láǹfààní láti mọ gbọ́ mi nílé. Èmi ni Ọ̀túnba Isaac Adéyinka. Ọmọ bíbí mòrómòró àtètè kan. Tá a bá ń tilé ifẹ̀ ẹ bọ̀. Ibi tí ń kọ́kọ́ yà lálẹ́ tìní. Ibẹ̀ ni pé kí n dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ọpẹ́ mi pọ̀ lénìí. Ìdí tọ́pẹ́ mi sì fi pọ̀, ó yé mi. Ó sì tún yé àwọn kan. Bí èèyàn bá bí ni tán bá bí ni, tí èèyàn sì ń dàgbà. Tí èèyàn tó 20, tó tó 30, tó tó 40. Tó 50, tó 60. Bí èèyàn tó 70, tó 80, tó 90. Ọpẹ́ nílé kí èèyàn máa dá lọ́dọ̀ Ọlọ́run. Kí èèyàn máa dúpẹ́ lọ́wọ́ Elédùmá rí. Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa. Ìwé mímọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé kọ́ mi láti máa ka iye ọjọ́ ayé mi. Wípé kémi kó lè bá wà nípa ọgbọ́n. Ó ṣe pàtàkì kí a máa ka iye ọjọ́ ayé wa. Ìgbà tán bí wa ní kékeré.
1: Ọwọ́ ayé o, mo ṣàlàyé owó.
0: kékeré tí wọ́n bí wa a máa wò bóyá èmi náà máa ṣe tó máa ṣe 25 mo jù ọ lọ ìwọ náà jù mí lọ inú wa ó máa dùn. Ìgbà yẹn la wà láàárọ̀ ọjọ́ ìgbà tá a bá ti wá pé 40 years a ṣe birthday rẹ̀ tìlú ó gbọ́ táyé ó gbọ́ tọ̀run ó mọ̀. Ìgbà tí èèyàn bá pé 50 years ẹ máa ṣe jubilee. Àgbà ti ń dalẹ̀ ńgbà náà o ní 50 ọdún tí mo pé 50 years. Ọjọ́ mọ́ni gbàgbé ni nínú ìgbésí ayé mi àti ìtàn ayé mi. Tí èèyàn bá ti wá kọjá 50, 51, 52, 53 tí ń lọ báwọn eré ò ní ṣe eré téèyàn máa sá eré alẹ́ lóko. Ìdí nìyí tí mo fi ń kí màmá mi pàtàkì tí àárọ̀ wọn tọ́lọ̀ ń jẹ́ ó dáa tí ọ̀sán wọn náà tọ́lọ̀ ń jẹ́ kó dáa. Alẹ́ wọn rèé tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ yìí alẹ́ náà sì tún dáa. Gbogbo ayé ní ń gbádùn wọn gbogbo ìlú ní ń fẹ́ràn wọn. Tán bá dá sètò lórí atẹ́gùn Adéyinka inú ọ̀pọ̀lọpọ̀ á sì dùn inú ọ̀pọ̀lọpọ̀ á sì palẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ́kàn wọn balẹ̀ pé mọ̀mọ́ yìí ní dá sètò yìí o àgbà wọn dalẹ̀ o àwọn àdúà kéékèèké mẹ́wọ́n o náà ni mà ń sọ èèyàn di òdìdí láyé. Adéyinka o náà ni mà ń sọ èèyàn di òdìdí àdúà kéékèèké o àdúà kéékèèké ẹ pẹ́ fún wa o mọ̀mọ́ ẹ àgbà yín ó dalẹ̀ o àgbà yín ó ṣe o àwọn àdúà yẹn náà ni mà ń sustain èèyàn. Tó bá jẹ́ pé náà náà ń gbé èèyàn ṣẹ́ bóyá ẹni tó gbá bọ́ kò ní ṣe o ẹni tó gbé wúrẹ́ mi kò ní ṣe o ẹ ń gbá kòtà mi kò. Wọ́n ní ìpè kì í jẹ́ kó ọmọ olè ó dàgbà ṣùgbọ́n àdúà tán gbà fún màmá yìí yọ ọmọ yín láàárọ̀ tọ̀sán ọmọ yín talẹ́ ọmọ yín yọ ọmọ ọmọ yín láṣẹ Elédùmarè ta ni mò ń dákọ bí ibà ṣe màmá mi ayò ìyàwó nípínlẹ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ àtibá màmá mo kí yín dáadáa kú ọjọ́ òbí o màmá mi ń ṣọjọ́ òbí lónìí sátidé ayò ìyàwó nílùú ọ̀yọ́ màmá mo kìyìn dáadáa ọ wípé happy birthday to you ma ìgbà ọdún kan ni láṣẹ Elédùmarè.
2: Ẹ̀mí ọdún bá wà láyé ọ̀yà kò ṣọpẹ́.
0: Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́.
2: Ẹ̀mí ọdún bá wà láyé ọ̀yà kò ṣọpẹ́.
0: Mo fẹ́ yà sọ́tọ̀ fún mọ̀mí ayò ìyàwó ni.
2: Ọlọ́jọ́ ìbí mo bá ẹyọ̀ ó kú oríire.
0: Ẹ ti sọdún ìní.

0: Resofo.
1: Má fowó Resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ oníṣòwò àti ó súnmọ́. Ríjìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Ohun agbábọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlú. Ayọ̀ àti fèrè. Nípa pé eré ìdárayá. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard, a tapped in by Bukayo Saka, history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
3: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀ jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. O Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbelú 96.7 FM.
4: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
5: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: Splash FM 105.5.

0: àwọn kan wọ́n wà ní ibì kan tó ti ń ṣe fàájì náà wọ́n ń sọ̀rọ̀ bàbá yìí ńbẹ̀ yá àwọn lọ́ọ̀lú kan bàbá kan ń bẹ̀ ńbẹ̀ bàbá yìí mọ̀ dápọ̀ ògbójúlò ògùnsọ máa jẹ́ ń kó ni bàbá yìí ìrẹ́ tó lọ bẹ̀ tí ò ṣe rí iṣẹ́ tí bàbá yìí gbé fún ló ń fi gba contract kíní òun gba contract kejì ilé òun àkọ́kọ́ tó ń kọ́kọ́ kọ́ ọṣẹ tí bàbá yìí fún tó ń fi wẹ̀ contract ẹlẹ́ẹ̀kejì báyìí wọ́n ṣáà ń ròyìn bàbá yìí bẹ́ẹ̀ ná mu tí
1: ohun tó ń mi bàbá olúwa fi fún mi
0: ṣùgbọ́n bá ṣe ń mu tító wọn ò sọ èèwọ̀ tó wà nínú iṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ wọn ò sọ síta ṣùgbọ́n wọ́n ṣàn praise bàbá yìí ni

0: ilé náà dá o. Kò mọ̀ sí dúdú kan máa dán báyìí.
1: Ó dàbí ẹni tó ń lọ ṣáájú.
0: Untouchable eléyìí o. Nú ọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ ohun àtọmọ yìí. Ọmọ ní kíní jẹ́ kíní fájìn lohun ohun òṣèré. Orí rẹ̀ náà tún ti tá sí ń bẹ̀. Àfìgbà ó tún mú yẹn. Ó tún gbá bọ́ọ̀lù. Ó lálà kìtò ẹ̀. Ó mà kànákì ẹ̀. Ọkùnrin. Ó mà kànákì ọmọ ọlọ́run. Ẹ mọ́ jẹ ń tàn yín. Gbẹgẹdẹ ń gbiná nǹkan ń ṣẹlẹ̀ láyé.
1: Ọba Olúwa, mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́.
0: Ẹ ń gbọ́ pẹ́. Ó jáyẹn jùlẹ̀. Ó rí mi níta. Èyí tó rí níta yẹn. Ìyẹn lówó gan. Wọ́n jọ pàdé ní restaurant ni.
1: Ọba Olúwa,
0: lọ gba nọ́mbà ẹ̀.
1: Mo fọ̀rọ̀ mi
0: lọ́ bá sọ̀rọ̀. Wọ́n jọ ṣèbó síra wọn. Níbo ló ti ń ṣiṣẹ́ company báyìí mo ti ń ṣiṣẹ́. Ẹ bọ̀ tún mo lè wá chẹ̀kẹ́ náà.
1: Má jẹ́ kí tèmi ṣòro lọ́dọ̀ rẹ Olúwa.
0: Njọ́ tí yàn wá check. Inú bí pupa onídìídẹ̀ǹdẹ̀ yẹn. Inú bí dúdú yẹn náà.
1: Má jẹ́ kí tèmi.
0: Láyé láyé bó ló ṣe lè fẹ́.
1: Rẹ Olúwa.
0: Àwọn dúdú àti pupa náà bá ń sọ̀rọ̀ pé bọ̀dá yẹn kò gbádùn bẹ́rẹ̀ kí wọ́n ní kíníkà kíníkà. Abáṣá jẹ́wọ́ fúnra wọn pé ó ti fẹ́ mi ó sì ti bá mi láṣepọ̀. Ó ti fẹ́ rí ó ti lù ní mílíìkì. Ó dà gan ló jábàálẹ̀ òun ìyẹn tí dúdú sọ.
1: Tóhun mi bàbá Olúwa fi fún mi.
0: Adéyinka ẹ̀yin ọkùnrin ẹ sọ́ra ṣe. Ìjímèrè kó sọ gígùn. Kó mọ́ bá gungi aládiláyè.
1: Àwọn ọ̀tá ayé.
0: Torí ayé ń bẹ o, èèyàn sì wa o, ayé le èèyàn ń bẹ o. Ìjímèrè sọ gígùn kó mọ́ bá gungi aládi.
1: Gbémi lékè ìṣòro, àwọn ọ̀tá ayé.
0: Èyí tó wá láti táwọn, wọ́n fojú burúkú wò ó. Ngbo tóhun àti arákùnrin ìtàn ríra náà àwọn ò lè wá sọ́fíìsì ẹ mọ́ wọn. Àwọn obìnrin bẹ ń fojú burúkú wo ni ta ni nínú wọn. Sọ fún mi ta ni yẹn ta ni kíní kan. Ìyẹn ti rò pé ìyàwó gidi ló ń lóòótọ́.
1: Ayẹ́lẹ́ ènìyàn lọ sá.
0: Wọ́n jẹ búrẹ́dì yẹn náà. Ó ya búrẹ́dì rẹ̀. Ó fi kan omi ọbẹ̀. Ó fi búrẹ́dì kó lómi ọbẹ̀. Ẹ mọ́ jẹ ń tàn yín obìnrin kó o tó lọ́kọ ẹni tó fi kinní rẹ ṣe fà fún tí ó jẹ́ tí ò sì ní ṣe nkankan ń bẹ o. Wà láì tàláì. Tọ́kàn fi kinní rẹ tó fi ṣe fà fún lásán ń bẹ. Eléyìí owó ti ń dọ́wọ́ ẹ̀. Ó ti ríṣẹ́.
1: Bíkú ilé ò pa ní tòde ò lè pa.
0: Ṣùgbọ́n ọjọ́ kan yóò jọ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ti gbẹ̀gẹ̀dẹ̀ gbiná.
1: Ọgọ́lọ́tà ni ọmọ ara yìí kọ́pa.
0: Èyí tí ń gba mọ́tò wá.
1: Ọmọ ara yìí kọ́pa.
2: Ayélókun.
0: Tí ń wa mọ́tò wá. Kò pẹ́ kò jìnà. Lóhun àti pupa yẹn nọ́bájọ wọ̀ kò. Ẹ má wà bímọ́ ẹ má wà sí bíbá ẹ mọ́. Tẹ́ ẹ bá ti máa rí ẹ lọ rí nílé rẹ̀. Ojú tí náà fẹ́ jà ojú fẹ́ jà tó máa mú igun lẹ́yìn gbogbo mú igun tó ló máa pa yín tì. Sista kíní tó wà níbi iṣẹ́ wa gan-an ó mu gun ó pa tì ó pa mí tì ó máa pẹ̀ yín náà tì. Nìyẹn bá lọ lé wọn ló bá lọ ṣàlàyé fún màmá ẹ wípé màmí ẹni báyìí. Àwọn tán gẹ́ẹ̀sì sọ ní ibiṣẹ́ rẹ̀ màmá ẹ wá ní à ṣé yóò wá pàwọ̀ náà tì ní à ń tán sọnù ó sì lè rí bẹ́ẹ̀ o ẹ sì mọ problem tó ń ní.
1: Ẹni àná tó fẹ́.
0: ese ma problem to ni problem titi bi si ni okunrin odo lowo e ri won sese se ise funi to na wese to se gbogbo e ko to pade re ni itre mami eleyi ogbodo bo o ko gbodo bo o mama eni nta se ku oni nta se ojo kan awon mejeji wa ninu ile omo obirin wa nbe lowo e wipe ki mo le se gan to le fi mi sile loro ba di su atayanyan a se mi ni mo fe fele ni se mi oni kini kan po kan te wa so pe se mo fele lati ni lo mo se kini kan lati na ma so dija ijanyen won tuka o o ti gbagbe ibere ti won bere lowo re aye re ti nituma won ti gbe moto fun leyin osu meje re Adeyinka won fun ni sack letter lenu se ko si nkan kan ko si wakati ko se anything ko si nkan kan won ni ko lo down query query bo o down query tan leyin ose meji so down query tan ni won sake egbo ni bologun ti wa ogun aye ni abi ogun ile ise abi ogun la pe abogun adugbo won eni to ba mo po fe ni ko si lasowo mo gun obirin ngukugun be ba gun obirin ngukugun a ma lewu pupo ibi ti mo ba teni ide Adeyinka eni kan be loju opo yi hello e ka lesa eto lesa o lati eruwa
3: bene
0: let's in kimi
3: bene
0: sheo atuko o
3: olori abe mama
0: ayo yawo
3: mo kan wa fun odun
0: o
3: wa pe laye
0: ami ase o
3: bo ti le kun wa pe laye to won de pojo
0: ami o ami ami ase o ami o
3: eyi pe mu wa yi lale yi
0: bene
3: se mo yi pe afofa lo se be yen aigba kilo tori won ti kilo fun wi pe to ba ma niyawo ko wa si oda won ko gba gba to dohun tan alati de
0: won
3: ti gbagbe pe awon to mo ati wo oluran
0: lo ma ti lo e
3: eto
0: niyan
3: ani po ara wa se
0: ami o
3: ni ma loruko ati ruwa e
0: se se o dupe hello
4: Adeyinka
0: mama mi
4: Ekale
0: ma o.
4: Ami yin o.
0: Ami ase Edumare.
4: Ibe ko ma wa o. Ko ya wo.
0: Bene.
4: Ni o fo.
0: Ami o.
4: Ebe ba le fa le kenje omo o.
0: Ami ase o. Ami.
4: Ebe ro du bole o.
0: Ami o. Ami o. Ami. Ami. Ami. Ami o. Ami. Ami. Ami o. La wa kwata la bila lazim. Shima.
4: Seri. Ya iboro.
0: Bene.
4: Ogun ese ko wa ba le gbe ko ni o. Elomi obi mi nu eyan gbe na CCT e. Nu yawo inu awon awon obi ro ni du. Inu ko ba. Eyan so ge agban radio.
0: Agban radio.
4: Eyan ku in ko mu oro mo ri yi mo yan oyan ewu benbe. E ni ri jo bi lori un. Ati ge gboran. Lori un.